Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: àwọn ẹran tó tó igba níye eléyìí tó jẹ pé wọn ni àwọn ikọ bàtíjọ ọhún tí wọn ti jígbe. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ẹkùn Niger Delta lọ́jọ́ pé wọ́n ti gbé àwọn nǹkan ìrànwọ́ báyìí fún àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Rivers èyí tó wà lára akitiyan láti lè mú ìnira eléyìí tó jẹ́ pé ó ń kojú àwọn ẹlẹ́wọ̀n náà kúrò ráńpẹ́ káàkiri ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ olùdarí àjọ NDDC ọ̀hún Samuel Ogbuku ló sọ eléyìí di mímọ̀ wípé ìdásí wọn ọ̀hún kò sẹ́yìn bí ó ṣe wà níbàámu pẹ̀lú ìlànà ààrẹ Bola Ahmed Tinubu tí wọ́n pè ní Renew Hope Agenda pẹ̀lú àfojúsùn àjọ náà lórí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ètò àti ọmọnìyàn. Àgbókò ọ̀hún ó tún fi léde wípé àjọ NDDC ni ó túbọ̀ fi ara wọn jìn láti mọ ṣèrànwọ́ fún àwọn tí ọ̀rọ̀ wọ́ horí àtàwọn lájọlájọ láwùjọ káàkiri ẹkùn Niger Delta pàápàá jùlọ lásìkò tí nǹkan bá da gẹ́gẹ́. Ìròyìn ní kùtù àìlẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kínláwà tá a ti ń gbé òǹtátágùn tá a bá padà dé nílẹ̀ òkèrè fàjúwòrì lọ́jọ́ pé ó ti rápálá jáwé olúborí ètò ìdìbò ààrẹ nílùú ní orílẹ̀-èdè Peru. À ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ́kù tí ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

ẹ̀ka àwọn padà láti òkè lọ́run fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.adaba889.fm ẹ sì lè download application wa ní google play store adaba fm bákan náà lẹ lè darapọ̀ wọn láwọn ojú òpó ìbánisọ̀rọ̀ facebook instagram àti ìtàkùn x at adaba889fm adaba fm tv lẹ́tì bá pàdé lórí youtube wa ẹ sì lè fi ìròyìn sọwọ́ sí wa lórí email newsroom at adaba 889.fm ìròyìn tẹ̀síwájú. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC ló ti ṣe àfikún ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò fún bí ọ̀sẹ̀ méjì sí báyìí èyí tí ó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní láti lè túnbọ̀ forúkọ wọn lẹ̀ fún ètò ìdìbò ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀yìn ti ní ètò ọ̀hún náà yẹ kí ó parí ní ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí ṣùgbọ́n tí wọ́n ti sun báyìí pé kọ́ parí ní ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún tá a wà yìí. Àjọ elétò ìdìbò ọ̀hún ní ìgbésẹ̀ náà kò sẹ́yìn àgbéyẹ̀wò eléyìí tó jẹ́ pé wọ́n ṣe àti ìbásọ̀rọ̀ pẹ̀lú àwọn ti ọ̀rọ̀ kan àtàwọn ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ àwọn àjọ ìlú àjọ ọ̀hún tó wá kéde rẹ̀ wípé ńṣe ni wọ́n ti ṣe àgbẹ̀ta ìlànà fíforúkọsílẹ̀ lórí ìtàkùn ayélujára láti lè ṣe àmúlò ìlànà ìmọ̀-ẹ̀rọ. Bákan náà ẹ̀wẹ̀ ni àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC ló ti fi léde wípé àwọn ti gba owó tó tó bí bílíọ̀nù lọ́nà 500 náírà 500 bílíọ̀nù náírà èyí tó tó bí 50% nínú owó tí wọ́n nílò fún ètò ìdìbò ọdún 2027. Kọmíṣánná àjọ elétò ìdìbò tó wà fún ìgbọ́nú ètò ìròyìn àti ìlanilọ́yẹ Mohammed Haruna ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde lásìkò tó ń bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ tó ṣe àpèjúwe gbígbé owó náà jáde fún wọn gẹ́gẹ́ bí ìlànà eléyìí tó jẹ́ pé ó yẹ láti gbáradì fún ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ọ̀hún. Haruna ó ní àjọ náà ló jẹ́ pé ó sì tún kọminú lórí àwọn gbèsè eléyìí tó jẹ́ pé ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ fún ètò ìdìbò pẹ̀lú àlàyé wípé àjọ elétò ìdìbò ọjẹ́ àwọn kọngílá ní owó tó tó bíi bílíọ̀nù 6 náírà èyí tí ó jẹ́ pé wọ́n ní wọn ò tí ì ráǹfààní àti gbà nínú bílíọ̀nù lọ́nà 20.

ohun naira èyí tí ó jẹ́ pé owó tí wọ́n yà sọ́tọ̀ fún wọn. Bákan náà ẹ̀wẹ̀ ló ní ó ṣe pàtàkì láti tètè máa gbé owó kalẹ̀ fún àmójútó ètò ìdìbò láti ṣe àmúṣe àwọn èròǹgbà èyí tí àjọ náà tí ó ti ní. Haruna ní àjọ elétò ìdìbò ló ti bẹ̀rẹ̀ sí gbáradì báyìí fẹ́tò ìdìbò ọdún 2027. Nílẹ̀ òkèrè olóṣèlú ẹgbẹ́ òṣèlú right wing yìí ni Keiko Fujimori ló jẹ́ pé wọ́n ti kéde rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò èyí tó wáyé ní Peru lẹ́yìn oṣù kan eléyìí tó jẹ́ pé ètò ìdìbò ọ̀hún tó ti wáyé. Ìyẹn ṣe ni ilé ẹjọ́ ni ó gbé ta báyìí lórí ètò ìdìbò Peru ọ̀hún èyí tí ó ṣe àfihàn rẹ̀ wípé Fujimori ọ̀hún ni ló jáwé olúborí tó sì ní ìbò ìdá 50 ìbò ó lé bẹlẹ́ńjà ní ètò ìdìbò àtúndé ètò ìdìbò èyí tí ó jẹ́ pé ó wáyé lọ́jọ́ keje oṣù keje ọdún tá a wà yìí èyí tó mú kí ẹgbẹ́ òṣèlú left wing ẹni tó jẹ́ olùdíje rẹ̀ Roberto Sanchez tí òun sì ní ìbò 49 èyí tó jẹ́ pé ìbò ìdẹyọkan òun náà ni Fujimori ọ̀hún ni ló fi láǹfààní láti jáwé olúborí ètò ìdìbò ààrẹ nílẹ̀ Peru. Ǹjẹ́ ká tó parí ìròyìn ní kùtù àì fún ti àárọ̀ tòní kókó tá a mẹ́nuba rèé lẹ́ẹ̀kan sí i. Àtẹ̀fín ròyìn wípé ajàfẹ́tọ̀ ọmọlẹ̀ Yorùbá ní Sunday Adeyemo tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igbowo ló ti kéde rẹ̀ wípé wọ́n ti dóòlà ẹ̀mí obìnrin kan àti ọmọ rẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ nípínlẹ̀ Kwara. Àjọ tó ń rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta NDDC ló ti gbé àwọn ohun èlò báyìí fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí akitiyan àti lè mú ìnira eléyìí tó ń kojú àwọn ẹlẹ́wọ̀n kúrò káàkiri ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ ọ̀hún. Àtọ̀fin níròyìn wípé olóṣèlú ẹgbẹ́ òṣèlú right wing yìí ni Keiko Fujimori ìyẹn ló jẹ́ pé wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò orílẹ̀-èdè Peru. Èyí ló pin ìròyìn kùtù àì fún ti àárọ̀ tòní Adeyemi Lawa lólóòtú ìròyìn Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dánù Mọ́wá sétìgbọ̀yìn a kú sinmi òní o ọ̀pọ̀ rẹ̀ láòṣe lókè pẹ̀.

0: ṣọpẹ́ kọ́wọ́ méjèèjì sókè kọrin hallelujah sí ọlọ́run olùbùkún tí ó yàn kún ìjọ chicken lẹ́nu anglican church òkè àgbà kó tí ó sì bu omi rìn tí ìjọ náà sì ń dàgbà sókè gbèrú sí lọ́jọ́jọ́ ìdí nìyí tí ìjọ anglican orílẹ̀-èdè nàìjíríà ẹkùn àkókò lábẹ́ ìdarí bíṣọ̀bù wa the right reverend jacob obi ibadan jp àlùfá ìjọ reverend canon emmanuel ogundele ìgbìmọ̀ ìjọ pẹ̀lú gbogbo ìjọ yìí fi ń po gbogbo èèyàn síbi ayẹyẹ ogójì ọdún 40 years tí ìjọ lẹ́nu òkè àgbẹ̀ ti ṣe ayẹyẹ ogójì ọdún yìí ni ó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ìsinmi ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà tí yóò sì parí lọ́jọ́ ìsinmi ọjọ́ karùn-ún oṣù keje starting from 20th June to Sunday 5th July 2026 lára àwọn ètò tí a ti pinyamọ láti fi ṣẹ̀ṣọ́ ayẹyẹ ogójì ọdún yìí ni eré bọ́ọ̀lù apanilẹ́rìn láàrin ọkùnrin àti obìnrin ìjọ yìí tí yóò wáyé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹta oṣù keje lago márùn-ún ìrọ̀lẹ́ Saturday 4th July 2026 by 10 AM is the institution and installation of Sunday 5th July 2026 is the grand finale of the 48th anniversary of Ajikin Lenu Anglican Church òkè àgbà kókó by 10 AM Thanksgiving and award giving day Chifemi Ojoboro chairman of the occasion distinguished minister of interior honorable Dr. Olubunmi Tunji Ojo guest of honor aṣíwájú ọ̀túnba sir Dr. Solomon Ayọ̀dẹ́lẹ̀ Ọládùn oníbàbá ìjọ and the aṣíwájú oníbàbá Fàkókó land Prince EA Adétiba chairman anniversary committee Reverend Canon Emmanuel Ogundele Vika gbogbo èèyàn la ń pè láti wá bá wa yọ 48th anniversary committee announcer.
1: Agbára ọkọ̀ lu agbára ìdè ajá.
2: Agbára ọkọ̀ lu agbára ọ̀nà àlá o.
1: Bẹ́ẹ̀ni, sáré ṣẹ̀ṣẹ̀ wá bá Ọlọ́run pàdé pẹ̀lú ìgbàgbọ́ rẹ nínú ìjọ St. James's Anglican Church parí àkókò nínú àdúrà orí òkè agbára ìtúsílẹ̀. Àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán ní gbogbo ọjọ́ Monday sí Wednesday àkọ́kọ́ lóṣooṣù. Mo ohun tó ń bá ọlọ́kàn jẹ́ tó lè sọ fẹ́nìkan wá sọ́dọ̀ Jésù Olùgbàlà. Tó o bá sì níṣòro, máa bọ̀ nítorí ohun tó dára fẹ́ àdúrà kó má ba bàjẹ́. Agbára Ọlọ́run á tú ọ sílẹ̀ lọ́wọ́ ogun gbèsè, àìní, ìjákulẹ̀, aṣètì, ìkórira, àmúbọ̀ aya tàbí ọkọ rere, àgọ́ ọlọ́jọ́ pípẹ́, àtẹ̀yìn olóṣèlú tó ń wáyè síbi tó ga, tàbí àwa tá a ti wà lókè tá a sì fẹ́ jábọ́. Ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ ríṣẹ́ fi ṣe, ẹ máa bọ̀ wá sórí òkè agbára ìtúsílẹ̀ kókun ayé rẹ̀ ó ṣe pátápátá látọwọ́ àwọn ẹni àmì òróró bíi Reverend Ọlọ́yẹ Evangelist Mrs. Ọ̀pálẹ̀yẹ, Venerable Victor Ọ̀pálẹ̀yẹ, Bishop J.O.B. Bada àtàwọn ajíhìnrere àtolùṣọ́àgùtàn mìíràn. Àwọn tó ń wá sí ń jẹ́rìí ságbára Ọlọ́run á ṣaláìwá o. Ìgbìmọ̀ àdúrà ló ń kéde Jésù lolúwa.
3: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University, Ondo, today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. An answer, management.
4: Ọjọ́ kẹfà oṣù kejì ọdọọdún
5: ọjọ́ láti àgbáyé ń jẹ́rìí rẹ̀ sí pé
4: àbí olókìkí akọni
5: sí ìlú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo
4: ìràwọ̀ ńlá tán
5: ìgbóhùn náà sì jẹ jáde wípé
4: àbí àyànmọ́ ọmọ kan
5: òsì ni kábíyèsí
4: aláyélúwà
5: ọba
4: ajíbádégbádé gẹ̀ẹ́sì
5: ogún òyèdìtọ̀
4: ọlọ́wọ̀ tìlú ọ̀wọ̀
5: kábíyèsí
4: ìsìnpẹ́rẹ́ máa jẹ́
5: ọba ajíbádégbádé gẹ̀ẹ́sì
4: ogún òyèdìtọ̀
5: ọjọ́ ìbí ọgọ́ta ọdún yìí ló máa wọlé wẹ́rẹ́
6: o. Ọgbà Olúwa yóò dìgo òkè ìlópo
7: ìtọ̀ wọ̀nyẹn
6: àpọ̀mọ́jú kú máa rè
7: Ọlọ́run wá owó mú
6: ìjàkéda wọn bẹ́ẹ̀ iná bí wọn
7: àgbéyù àgbébọ̀
6: ẹyìn bàbá o Ọgbà Olúwa yóò wò ti jọdọ̀ yìí wàá dìjọ mú ẹ wà jẹ kárí kárí ààrẹ o.
4: Àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
5: ló ní ká kí ikú bàbá yèyé o
4: aláṣẹ igbákejì òrìṣà
5: ọba dr
4: ajíbádégbádé kẹsì
5: owó òyèdìtọ̀
4: ọlọ́wọ́ tìlú ọ̀wọ́
5: ó tún jẹ́ alága àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo wípé
4: oríire ọjọ́ ìbí ọgọ́ta ọdún wọn nílẹ̀ alaye
5: kí ni lóru ogójì
4: ọdún kan mà ní fún kábíyèsí
5: ọlọ́wọ́ tìlú ọ̀wọ́
4: àsìkò yín
5: gẹ́gẹ́ bí alága àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
4: ìtẹ̀síwájú
5: ó túbọ̀ máa kọfẹ́ sí
4: ilé oko ìpínlẹ̀ yìí
5: oríire o
4: àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
5: ló ní ká kí kábíyèsí
4: ọlọ́wọ́ tìlú ọ̀wọ́.

ẹ̀yìn yìí mo lóye ọlábọ̀dé onísàgọ̀ ọ̀fọ̀gọ̀ kíndọ̀ àti gẹ́gẹ́dọ̀ wọn bí ẹ̀ ọ̀gbọ́n fọdí kà kíkà bí ẹ̀ sí fọ́ àjọpọ̀ ọ̀rọ̀ ayé.

0: Adigo na me ma woro mi Olorun ye nogo Oba Ajibade Gbadegbeji Oye igba keta O gbogbo ta odun ora le epe oro gede tuli toko aboba wa jo aboyo yo ku orire o ka biesi Alaga ojo ba bilowo Honorable Edra Tope Omolayo ka biesi ororo gede ogwaluwa yo digo we apodoje ka biesi tu wa rogo pe o ba wa ene wo chodo yi be wa di tomu e taya toma ka biesi oro Asiko tere yi Owaluwa yo digo Oma kuye bene pupa Obolo mame rupe Idolu ujeta Akata ila yobo rogo male Odolo ye nogo Oba jibade bade kechi Okuoye baketa Wema rogo pe Obawa Ejekuti chairman of our local government Honorebu Eda Tope Omolayo Owofi happy birthday Kabiesi
1: Ẹtilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jakiem College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí ó ti lè ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jakiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti ilé ìwé yìí ti gbóhùn tẹ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ìlú Ìjẹrò ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn ibo gan ni ilé ìwé yìí wà opposite First Samuel ọ̀gangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778444 àti 08153750072 Jakiem College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
2: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ ò mọ́ ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ó gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
3: Prince Olani.

0: papọ̀.
1: Ọ̀dọ̀ àrìnà kò dojú àlá.
0: Èyẹ́rẹ́ Elizabeth.
1: Ọ̀làdùtì.
0: Ọ̀ṣábìyí.
1: Ọdọ́mẹ́ ọdọ́gbọ̀n gbápo.
0: Àti rọ̀run alákejì.
1: Agídárì.
0: Ọpẹ́.
1: Ilẹ̀ tí mú ní jẹ́ jìnnà jìnnà.
0: Èlé akẹ́tẹ̀kẹ́tẹ̀ ìdílé Ọ̀ṣábìyí.
1: Ìlú Àkúrẹ́.
0: Àti ilé yẹn ó di.
1: Ọmọ.
0: Àtọmọmọ ṣùrùn tí.
1: Èyẹ́rẹ́ alóòní.
0: Àti ilẹ́jọ́ gbogbo.
1: Èyẹ́rẹ́ ayíjẹ́.
0: Èpòmúrẹ́rọ́kẹ́
1: ọmọ rẹ̀.
0: Àti ìbílẹ̀ kété.
1: Látúlọ̀sí.
0: Káyọ̀ mọ̀ rọ̀rẹ́ aṣeré.
1: Ìgbé ayé kan lápẹrẹ.
0: Èyẹ́rẹ́ Ọ̀làdùtì.
1: Ayẹ̀ Ọ̀ṣábìyí gbé.
0: Gbogbo wa láyé rẹ̀.
1: Ìdí abájọ lè yí.
0: Àwọn ọmọ rẹ̀ ṣe ṣùrùn tí.
1: Ọdún kẹrìndọ́gbọ̀n.
0: 25 years.
1: Ilé ìkọ́ ti jọ́lọ́run lípè.
0: Ìtítí láì ni ọmọ rẹ̀ mọ̀ fọ.
1: Aṣùrùn tì rẹ̀ o.
0: Ikú ọmọ mo sùn gbọ̀rọ̀ ẹ̀ ọmọ rẹ̀ rè.

0: ọjọ́ bí ẹyú ẹ ṣe kọ́lá gba ẹlẹ́dùnmarè wé nímú yìí ṣòpin
1: ọjọ́ yàdòdò ńláyé
0: méjì mẹ́lẹ̀
1: ètò mi
0: àkíkọ́kọ́ má tètè mọ̀
1: kọ́kọ́ má kọ́ ká méjì
0: bá ọ̀fọ̀ àjùká
1: ó ṣe yìí
0: ó tùmọ́ dán kọ́lá gba ẹlẹ́dùnmarè ẹ ní wẹ̀
1: ọjọ́ má ti jọ
0: ìgèrè ń tẹ akájọ́
1: kẹlẹ̀mù
0: ètò mi ń wo dìbà wọn tùmọ́ dán
1: ọjọ́ bí ẹyú ẹ ṣe yìí wé nímú yìí ṣòpin o
2: àdé ò bá mi kí làmọ́wọ́ já wa la
3: òkè láìyọ̀
0: Oye,
1: Aichi,
0: Dr. Olabode,
1: Ati Betty,
0: Osedimilein,
1: Ni Baasewu,
0: Ati Yeye Baasewu,
1: Ofogo Kingdom,
0: Ofogo Fodim Kaki Kabiesi,
1: Oba Ajibade,
0: Bade Gwenti,
1: Mukurire,
0: Ene Tojo Biye,
1: Kola Gba Ile Dumare,
0: Ododo,
1: Ogun Obobi Ori Ate,
2: Weni Mu Yi Chokpio,
0: Chokpio.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà.
8: Èmo ló tún jẹ́ CDK báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
11: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ̀ ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDK. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDK ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
12: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDK. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pọ́ọ̀tù ni o,
11: gáàsì ìgbà ni o.
12: Bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánidájú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
11: àwọn
12: kinní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
11: Ogójì ọ̀sẹ̀.
12: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
11: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ àbí báwo ṣe ṣe.
12: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú là á mọ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
11: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
12: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kì í ní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé eléyìí yóò lè máa sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
11: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
12: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ẹ́ntì gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
11: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
12: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
7: Ẹ pè CDK sórí nọ́mbà yìí 07074542995 lẹ́ẹ̀kan sí 07074542995.
12: Ẹ ṣeun olóòtú.
11: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
13: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
14: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
13: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
14: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
13: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
14: Irọ́ ni o.
13: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
14: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
13: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
15: CDCare making life easier.
16: Ọmọ àti dé o, ó ti kó mọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
17: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀n ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira àbọ̀. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Lẹ́yìn tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún Tony 2 camera. Ṣùgbọ́n just 32,999. Fún Tony camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Wema Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó là ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
18: Ilé tí a kó dé ni pé tí a bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung bíi Itel bíi Tecno Infinix lẹ́wọ̀n máa ma gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látòrí bíi 80,000 naira that is 79,999 sí 120,999 sókè bẹ́ẹ̀ yẹn àti àwọn brand new phone tó bẹ̀rẹ̀ látòrí 85,999 sí 101,999 sókè ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
17: Ọbẹ̀ máa ní ẹ̀.
18: Ani laptop, ani printers, ani gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní part and part. Lákún street light dé láti enhance security materials. Láyẹ̀ka ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras. Single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà agbe solar ice block machine wa gbogbo package to ma lo battery ke to ma fi so bi oni bi 1,999,000 to ma se bi 50 blocks 80 blocks other blocks to lo oorun directly need the nepa lori awon solar systems wa ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira ti won le lo fi gbe laptop won ba fi de gbe fan won a tun wa ni to je pe tun ni bulb ko se pe mo nlo le iwe ko ni na ko tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira ni atun wa ni ele to je pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
0: e je ki awon eyan mo ibi te kale si
18: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex our laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to Jerica Beam to your former Laco e ti ri wa me
0: kila won kan mi te tun ni bayi
18: photocopier machine printers freezers
0: eh o wa dabi 70s dabi Shelerance Leko ni
18: e se yen nikan o gbogbo eni ti to le late mo solar materials lati ori controller lati ori ion to get solar to tun do nepa lati ori fluorescent light to mama lo ina kekere ele to wa yam lenu ju won lo foye bi ye gba meter ele me atun ni on da generator nigba to ye pe
0: to je pe owo ti ra meter tabi ba na lori e tabi repo generator yo ju ilopo ilopo owo ti o fi ra solar
18: ele to je ba ma re pe to ba tun wa lo ni freezer o wa o depend lori site freezer ye iyan to ba nlo freezer meji o le lo se ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ri oni 600,000 ta gbe freezer yin to ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon ko to ye ke se a tun ma se swapping and se upgrading elomiti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade e a do wo kekere mo a fi gbe nla gbogbo ko ta so ro e atori laptop atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin Wema Bank branch ati Rikabi Mouse o je yellow upstairs Obade Shida
0: to koni ju bayi lo fun ti akoko yi to mogun olupomi lo ko temi e se people
19: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, ti e kan sun lo ni.
20: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Koranjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure. Ko lo tinu rara, o ka gbo eyin didun, ara riro, afogede gede do ti ora danu. Logo lo mo ori abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdaki fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253

0: 64 60 64 19 ẹlòmí tí ẹ ti gbìyànjú látún ó ti gbìyànjú sósìn bẹẹ bá tiẹ bí ẹlòmí pé báwo ló ti ń ṣe kò tiẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ bá délé ẹlòmí báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó 7 64 60 64 19 ó 7 64 60 64 19.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbò wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 7 64 60 64 19 7 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá ṣọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara.

0: mọ́nà o.
1: Olúwa mi mẹ́lá ní o. Olúwa Ayégédé òkè tẹ́dọ̀ mọ́lẹ̀. Olórí Ayégédé Imperial Majesty Ọba Dr. Ajíbádé Gbadégechi Ogunye Kẹta. Ọlọ́wọ̀ yẹn náà wọ tókótó.
2: Alága gẹ́gẹ́gẹ́gẹ́dẹ́ lọ́balọ́ba ìpínlẹ̀ Ondo.
1: Chancellor
2: University of Science and Technology Iyì Bàbúrà
1: Yàwá State.
2: Ọ̀dọ́ntàn ọmọ Sẹ̀dẹ̀dẹ̀.
1: Pèní mọ́dún tukọ̀ àwọn òdì tùwájì
2: pẹ́pẹ́pẹ́.
1: Methodist Cathedral Church Ifájú yìí
2: ago mẹ́gọ́ àwọ̀
1: ago mọ́kàn láwọn gẹ́gẹ́ wa pàdé yìí Midas Tell and Research
2: Ikàrẹ́ Road
1: ọ̀gá iye jíjẹ mímọ́
2: alágàjọ́ náà ọ̀hún ọba
1: Imperial Majesty
2: ọ̀dọ́ndọ́ ọmọ Sọdẹ́dẹ̀rẹ̀
1: ọ̀ní ọ̀fìfẹ́
2: ọba Adéyẹyẹ Ògún òsì ẹni ìtàn kejì
1: ìmọ̀ ajalága
2: àwa ọmọ
1: ọba
2: Adékọ́lá Ògún
1: òye kejì àwa máa bọ́ lọ́wọ́ yọ fún
2: kábíyèsí.

0: Ong badu ada apa?
1: Ó máa yá o sí Prayer Center Church of God.
2: Kàlẹ́ sí Àdófòrí Ìdọ̀rẹ̀rọ̀.
1: Níbi Marathon Fasting and Prayer ọlọ́jọ́ mẹ́ta Total Deliverance.
2: Níbi tí ìyanu ó ti ṣe.
1: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbàkòǹgbà kabitikabiti randurandu yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàyẹ́bá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà títí dorí ìta láǹkó. Nínú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Ísíráẹ̀lì le jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àdì ẹ́ndì wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tó ti wà fúlé prepare. Pẹ̀lú àwọn afàdúrà jagun kàǹkàǹkà bẹ́ẹ̀.
3: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́gà.
1: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi Marathon Fasting and Prayer yìí. Ní 10th to 12th of July. Ní Prayer Center.
4: Admission. Sheikh Abba College, Ijodu provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on-site as it suits. Download your application form online at www.sheikhabbacollege.com or come to Sheikh Abba College, number 1, Akinose Abba Street, Badore, Ijodu. For inquiries, call 081-4977-9477.
5: Ṣèyí Abba College Ijodu. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheyiabacollege.com àbí kí o lọ sí Ṣèyí Abba College tí ó wà ní nọmba 1 Akinlọ́ọ̀sẹ̀ Abba Street, Badore, Ijodu. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade Olukede.
1: Oládùúgbò dà ọ́ lókè àṣẹ. Ọdún ìjẹ́súmọ̀ àti wọlédé o. Ní Arégun ládùúgbò dà ọ́ lókè àṣẹ. Gbogbo ẹbí lọ́tù ló sì lókè ọrọ̀ amúsùmọ́dé Arégun lápẹpẹ. Àbùkèlè gòdògbò á gbà. Wọ́n ló máa yá o. Ọdún ìjẹ́sú náà á mìíràn gidi.
6: Àṣeṣe túnṣe.
1: Ó máa dáa kéèyàn máa ṣọdún ìjẹ́sú. Torí gẹ́gẹ́ bí mímọ yìí orí kádùn ni. Kéèyàn dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Kì í ṣàtakò fi àtẹ̀tọ́ ọmọnìyàn. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ òṣèlú nú. New Yam Festival. Ó máa ń fa massive homecoming. Tí tọmọtẹ bí tara máa ń gbórí wọlé láti ìrìn àjò. Láti wá rè ní Okeship Time. And whole communal meeting. Léyìí tó máa mú ìdàgbàsókè bá ẹbí. Níbi ọdún ìjẹ́sú. Jíjẹ mímu pẹ̀lú ti gbó tayọ̀ ṣẹṣẹṣẹ. Tuesday ọjọ́ keje nínú oṣù July. Ìyìn ọdún ìjẹ́sú Arégun yóò sọ kú tu wọ̀wọ̀. Kàṣà. Ìmọ̀ káre o. Ọmọ Arégun náà pẹpẹ. Ọmọ adúró sórí òta wíjọ ẹ̀kẹ́ ẹ̀sán gbọ́ òyì àmọ́. Ọmọ màjá mú ṣùmẹ́ta rokè àgbọ̀nyìn. Ọmọ ajáre bá gbé sóko kú ṣùmẹ́ta bọ̀ alẹ́. Tó gbogbo àwọn ọmọ Arégun ní ìdàwọ̀ òkè àṣẹ. Ìlú ni ká kéde ẹ̀ pé àṣìyí ṣàmọ́dún o.

0: Little Mafoko.
1: N-D-A-B-A.
2: Video 9, Adabal.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: ẹ̀ṣẹ̀ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Mo ń gbádùn àdàbà.
2: Gbogbo wa
1: là

ìjọba bẹ́ẹ̀ níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń lọ́bẹnu àtẹ́lu ìṣekúpa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórílẹ̀-èdè south africa tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo. Ikọ̀ elétò ààbò dóòlà ẹ̀mí obìnrin kan àtọmọ rẹ̀ tọjọ́ ọmọ ọdún méjì nínú igbó kan nípínlẹ̀ Kwara.

0: tó tó wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Ebo ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ wo àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tí wọ́n jí gbé, ètò ìdóòlà ẹ̀mí ó sì ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí àwọn èèyàn ọ̀hún. Ẹni tó jẹ́ adarí ọmọ ológun ilẹ̀ Nàìjíríà ò lọ sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti pàṣẹ kí wọ́n ṣe ìtọ́jú ọ̀fẹ́ fún àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé tí wọ́n ti dóòlà ẹ̀mí wọn báyìí. Ètò ìdìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ó ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùpolongo ìbò rẹ̀, kódà ó fi àwọn àgbààgbà adarí ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ ó fi hàn sí. Èyí àti àwọn kókó ìròyìn míì ó náà lẹ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ tòní. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé, ẹ̀jẹ̀ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ mú padà bọ̀ náà, ẹ kú kalẹ̀.
1: Dádì Junior Jọ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Digota Abacapsu ló tún ṣe kọ́.
1: Yéè, má pa mí jàre, jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Mo ló ń sá lọ.
1: Rọ́nà Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́, ìṣọ̀wọ́ Digota Abacapsu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni, ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kóúnjẹ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè? Finú kà á bí ó ṣe bòkèlè káì. Digota Abacapsu, irú kánṣọ̀ wọn láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pò pọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
0: Káàbọ̀ padà láti òkè lọ́hún, ẹ já bẹ̀rẹ̀. Ẹ wo ìfikùn lukùn pẹ̀lú àwọn ẹlẹ́sìn jẹ̀sìn jẹ́ ọ̀nà kan gbòógì lórí àti yanjú ìpèníjẹ́ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ń lọ sọ bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti fi léde báyìí wípé ìfikùn lukùn láàrin àwọn ikọ̀ ẹlẹ́sìn jẹ̀sìn jẹ́ ọ̀nà kan láti lè yanjú ìpèníjẹ́ ètò ààbò àti lè láti rí dájú pé wọ́n sànà ìrẹ́pọ̀ ìbáṣepọ̀ àlàáfíà àti ìbáṣepọ̀ àlàáfíà láàrin àwọn ẹlẹ́sìn jẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu náà sọ̀rọ̀ yìí mímọ̀ lánà òde yìí nílùú Àbújá lásìkò tó ń gba àlejò Archbishop Paul Hargalaha, èyí tó jẹ́ akọ̀wé Vatican tó wà nígbọnu. Mímọ̀ lórí pé ìrẹ́pọ̀ wà láàrin àwọn èèyàn lórílẹ̀-èdè lágbàáyé. Bákan náà ni Ààrẹ Tinubu ní ìṣèjọba rẹ̀ òní àmọ̀ tẹ̀síwájú láti mọ iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn adarí ẹlẹ́sìn láti lè máa sànà àlàáfíà àti ìbáṣepọ̀ ìbágbépọ̀ àlàáfíà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì àtàwọn adarí mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tẹ̀síwájú láti mọ wàásù àlàáfíà pẹ̀lú àlàyé wípé orílẹ̀-èdè Nàìjíríà òun jẹ́ pé ìṣe ni wọ́n gbọ́dọ̀ mọ sànà kí àlàáfíà kó mọ wà láàrin àwọn oníkọ̀jíkọ̀ àtàwọn ẹlẹ́sìn jẹ̀sìn lórílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò, ààrẹ ni àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí wọ́n ti gbé ìgbésẹ̀ akin tí wọ́n ti ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ ìgbógun ti àwọn oníwà ọ̀daràn. Ìwé ìròyìn Daily Pulse àti Punch ó gbé jáde láàárọ̀ òní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹnu àtẹ́ lu ìkọlù ìṣekúpani sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè South Africa tó sì tún pè fún ìdájọ́ òdodo. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹnu àtẹ́ lu ìṣekúpa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé lórílẹ̀-èdè South Africa tó sì pè fún ìwádìí tó yanrantí láti rí dájú pé àwọn tó lọ́wọ́ nínú rẹ̀ ẹlẹ́sẹ̀ wọn kò lọ láìjìyà. Nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ Nàìjíríà Kimbe Ebiemeva tó fìta ló ti ní ìjọba ń lo kọminú lórí ààbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń gbé lórílẹ̀-èdè South Africa látàrí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ó ní ọ̀kan lára àwọn tí ó jẹ́ pé wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ní emeka charles irogbo eléyìí tó jẹ́ pé wọ́n ṣekú pa gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fiyé ni iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ọ̀hún lọ́wọ́ ni ìṣekú pa ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà míì hanna emeka matthew andrew ẹ̀pọ̀nyàn òun náà ló jẹ́ pé ó tún wáyé ní ọgúnjọ́ oṣù kẹrin ọdún 2026 èyí tó ní wọn ò sì tí ì fi kélé òfin gbé ẹnikẹ́ni lórí ìṣẹ̀lẹ̀ yìí rárá. ìwé ìròyìn vangard òun ló gbé jáde láàárọ̀ òní. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bẹ̀rẹ̀ àtúnṣe ojú ọ̀nà nípínlẹ̀ borno wọ́n sí àwọn ojú ọ̀nà kan náà. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣí àwọn àtúnṣe ó ti bẹ̀rẹ̀ àwọn àtúnṣe ojú ọ̀nà bama sí banki lọ sí dikwa sí gamboro ní ìpínlẹ̀ borno tí wọ́n ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí yóò túnbọ̀ mú kí àwọn ètò okòwò àwọn olókoòwò kí wọ́n fa ojú wọn mọ́ra láti wá lọ́gi ọ̀la sí ìpínlẹ̀ ọ̀hún àti wípé yóò túnbọ̀ mú kí ètò okòwò kó bùyàrí sí kí àmójútó kó túnbọ̀ dé bá iṣẹ́ ọ̀gbìn àti mímú gbógun ti ìpèníjà ètò ààbò ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí ẹni tó jẹ́ igbákejì ààrẹ kazeem setima ìlú sojú ààrẹ bọ́lá ahmed tinubu ní ibi ètò ńlànà tó sì ní iṣẹ́ àkànṣe ọ̀hún ó wà lára àwọn ìfarajìn ìṣèjọba tó wà lóde yìí láti rí dájú pé wọ́n túbọ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé kí wọ́n tún sọ bí ẹni sọgbá káwọn èèyàn kí wọ́n sì túnbọ̀ ní ìgbàgbọ́ kíkún lórí ọ̀rọ̀ ìgbógun ti àwọn onísùmọ̀mí àti láti lè rí dájú wípé àwọn ohun amáyédẹrùn ó túbọ̀ sun àwọn èèyàn bọ́ ń bẹ̀. ìwé ìròyìn vangard òun ló gbé jáde láàárọ̀ òní.

0: Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Èkìtì ni ìjọba ìpínlẹ̀ Èkìtì pàṣẹ wípé gbogbo àwọn tí wọ́n dóòlà ẹ̀mí wọn tí wọ́n jẹ́ olùjọ́sìn kí wọ́n lọ ṣe ìtọ́jú wọn lọ́fẹ̀ẹ́ báyìí ní ilé ìwòsàn ìjọba nípínlẹ̀ Èkìtì. Gómìnà Abiodun Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ló ti pàṣẹ báyìí fún ìgbìmọ̀ alámòjútó ilé ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ṣègùn òyìnbó eléyìí tó wà ní Adó Èkìtì wípé kí wọ́n pèsè ètò ìlera ọ̀fẹ́ fún àwọn tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dóòlà ẹ̀mí wọn báyìí lákàtà àwọn ajínigbé nípínlẹ̀ ọ̀hún. Àṣẹ yìí òun náà ló wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti àwọn ikọ̀ elétò ààbò wọ́n ti dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n jẹ́ olùjọ́sìn ti ìjọ Christ Apostolic Church CAC Ẹ̀dá Oníyọ̀ eléyìí tí wọ́n dóòlà ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n jí wọn gbé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí nínú àtẹ̀jáde èyí tí ó jẹ́ pé olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ètò ìròyìn Yinka Oyèbọ́dé tó fìta iná ti ní gómìnà òun ló tó gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àtìlẹyìn eléyìí tó jẹ́ pé wọ́n rí gbà láti rí dájú pé wọ́n dóòlà àwọn eléyìí tó jẹ́ pé wọ́n jí gbé ọ̀hún. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi ló ní ṣe pẹ̀lú bí ọ̀gá ọmọ ọ̀gá ológun nílẹ̀ Nàìjíríà bóyá ti sọ̀rọ̀ dánlójú wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn olùkọ́ wọn ìlàkàkà ti ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí wọn. Olórí ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Waheed Shoaibu ló ti sọ ọdún náà pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń tẹ̀síwájú lórí àti lè dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tó tó bíi 39 èyí tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìṣe ni Shoaibu ọ̀hún ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde lásìkò tí ó ń bá àwọn olóòtú ìròyìn tí ó ń bá wọn ṣe ìpàdé lánàá òde yìí nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers èyí tó wà lára akitiyan ètò ayẹyẹ àyájọ́ àwọn ikọ̀ ọmọ ogun tọdún 2026. À ń rántí wípé àwọn èèyàn ọ̀hún ni wọ́n jí gbé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí láwọn iléèwé mẹ́ta níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ sọ̀rọ̀ dánlójú wípé ńṣe ni wọn yóò dóòlà ẹ̀mí àwọn èèyàn ọ̀hún láìpẹ́ láì jìnà ìwé ìròyìn Punch onúgbéjáde láàárọ̀ ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nítọ̀ Adémọlá Adélékè ló ti fọwọ́ sí ṣíṣe àgbékalẹ̀ ikọ̀ ìpolongo ìbò rẹ̀ tó pè ní Ìmọ́lẹ̀ Campaign Council èyí tó yẹ pé ó tún fi àyè sílẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tẹ́lẹ̀ èyí tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord ṣáájú ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Èyí ń náwó gẹ́gẹ́ bí wọ́n ti kéde rẹ̀ níbàámu pẹ̀lú ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti ìgbìmọ̀ elétò ìròyìn fún ètò ìpolongo ìbò náà èyí tí alága wọn Bámidélé Salam tó jẹ́ pé ó fọwọ́ sí nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ti ní ìfi wọ́n sínú ìgbìmọ̀ olùpolongo ìbò ọ̀hún òní yóò túbọ̀ jẹ́ kí wọ́n kó ipa tó jọjú nínú ìlànà ètò ìpolongo ìbò. Lára àwọn tí ó jẹ́ pé wọ́n yàn sípò náà ni ọ̀nàrẹ́bù Fọlọ́runṣọ Bámisáyẹ̀mí ọ̀nàrẹ́bù Ismaila Kọ́láwọlé ọ̀mọ̀wé Túndé Alárápẹ́ ọ̀nàrẹ́bù Tona Famadewa àti barista Sunday Ojo Williams tó fi mọ́ barista Ayọ̀ Afilaka ọ̀nàrẹ́bù Lẹ́kan Oyédìran àti Alim Bakari Alhaji Mutiu Ọmọtayọ àti Semiu Afolabi tó fi mọ́ ọ̀nàrẹ́bù Taiwo Akeju. Wọ́n pọ̀ ń bẹ̀. Ìwé ìròyìn Vangard onúgbéjáde láàárọ̀ tòní. Ọwọ́ àwọn ikọ eleto abo nipile Oyo oba awon firinde oke alokolohun kigbe ti won ji oko oloko won ra won meta mu be ni won ri oko gba lowo won ileise olopa nipile Oyo lo ti gba oko bayi kan eleyi oko kan eleyi ti o je pe won jigbe ti o je pe awon afurasi bi meta oun lowo to ba lori bi won ti ji oko na gbe nipile Ondo pelu bi won si ni won tele ipase won wa si ipinle Ondo yin se ni ileise olopa ninu atijade ti en to je agbenuso ileise olopa Ayinlade Oluseye Olayinka to fita oni aseyori na ona je pe won se latari bi won ti wa so nile ise olopa ni agodi nilu Ibadan wi pe won ji oko kan won ji gbe o ti se oko Toyota kan eyi ti won so number re ti o je pe won topase oko ohun won topase re de ibi ti o je pe won gbe oko na lo iwe iroyin Daily Post The Sun ona lo gbe jade laaro to ni eje nse ojo opo le 08162519991 Hello eko du
1: omo baba lati ilu lawon ekiti ni o
0: oya ngbo yin o
1: adupe lowo awon eyan wa to ni otan de la talafia eni to de di ologbe lohun abawon ara ile kan dun o adedupe lowo ijoba ekiti fun iwo le ofe toto pe won fe fun won olohun ni je ka ruru e mo ni nigeria
0: ami esu
1: lekiti nile yoruba o awon toyo na awon be awon agbofin go kan jo kan tete ba da do eku eto eku si meni
0: 0816251991
2: Hello eka ro
0: e seun
2: e ka ro eku eto
0: e seun
2: orúkọ tèmi ni jìnnà kàṣàfà mú kí láta ìdí ògbèsè
0: ẹjọ
2: bíjọba àpapọ̀ náà láti ń gbégbèsè láwọn láti tú àwọn tí wọn gbígbé ní ìpínlẹ̀ oríire nìbàdàn yẹn wọn ó tètè mọṣẹ́ lórí ẹ bíkọ́sì àtúbì wọn ti ń pẹ́ jù bẹ́ẹ̀ o wọn ó tètè bá gbégbèsè tòótọ́ lórí ẹ o a fún ọ ní ọ̀sẹ̀ kan tọ́sẹ̀ yìí wọn ó rí báwọn tí yẹ kó rí lè gba ìtúsílẹ̀ o
0: tó
2: mú kí yẹn pé tù gan ẹ ní tẹnugbó dé wọ.
0: 08162549991 Hello ẹ káàárọ̀
3: Hello.
0: Hello, Karo.
3: Kweto.
0: Eshun.
3: Aba, awon teda oneyo tan ri tusile. Hello, ni jaduro e mo.
0: O
3: ku ti le je meje. Gbogbo mo ba ti jade na, kan da ko na tan gba jade. Kan ton ba mo na yoku na, won ni jingbe won ni je mi na gbe o.
0: Ami eshun.
3: Afa wayi lati Awule Akure.
0: Eshun, ese adupe o.
4: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
5: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo na da ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
0: Hello, Ekaro.
6: Hello. Ekaro.
0: Eshun.
6: Oloye Bafa lati jojo ni o.
0: Oya ngbo yin o.
6: Eri ti mo fe da tin te labo, ki joba apapo, ati joba ipinle ati joba ibile. Ko so wapo, ko ja ki eto abo. Ko gbe ko tubo jinle si o. E ku eto.
0: Eshun, eshi adupe 08162549991. Eje atun welo mi. Hello, Ekaro.
7: Eh, na Ekaro sir.
0: Eshun.
7: Eku eto.
0: Eshun.
7: Adin bola fala bi ni bullet lati oro.
0: Oya ngbo yin.
7: Awon ti ene fe gbo awon ti ajiku oga ologun so. Lo to nkan gidi se. Ba ki mo da ki won ji ope. Eni ko ti bi to da di ile. Gbogbo ene le ti ajiku sinu gbo, ko ku o le da bi nu le won. Olo le do sanu every gan wa le pe lo e da bi pe pada de wa olodun wa o ti joba papo ku da kun ajoba papo ati ti pile ati ti bile kun o mu gba ti eto arabo

0: ọnu gbọ́ láti gbà yẹn, wọn ò rí wọn gbà sílẹ̀ láti gbà yẹn. Wọ́n jẹ́ àwọn ọmọ mínísítà dé àti èèyàn ọmọ mínísítà, wọ́n dẹ̀ rí wọn gbà sí ọjọ́ mẹ́ta péré láti gbà yẹn. Ẹ jẹ́ ká fi ìrora wa wò. Káwọn sójà ikú ọjọ́ àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn iṣẹ́ wo ni wọ́n ṣe? Kún ọjọ́ fọ́n lọ bá wa gba àwọn èèyàn yìí. Orí wa ò ní gbà ìbọ̀dọ̀ ẹ pé tó.
1: Ẹ ṣeun. 08162549991.
2: Àbáyọ̀mí Oyèlésì látọlọ́kan ìgbìdà àkókò lágbá ọlọ́run àbọ̀ ọlọ́run á wà lórílẹ̀ èdè wa. Mo dẹ̀ fẹ́ gbàdúrà fáwọn ọmọ ológun wa náà, ọlọ́run á fún wọn ṣe, ọlọ́run á fún wọn lọ́gbọ́n ìmọ̀ àtòye nípa àwọn ọmọ tó ń jí kó nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn. Kọ́ńtà kan bá wa gbà wọ́n sílẹ̀, kan kó wọn lọ sákàtà òbí wọn, abẹ̀ wọn ni lágbá ọlọ́run àbọ̀ ọlọ́run á wà lórí wa Nàìjíríà ní ìbàjẹ́ o.
1: Àmì ẹ ṣeun, ẹ já wẹ nìkan sí 08162549991. Hello, ẹ káàárọ̀.
3: Hello.
1: Ẹ káàárọ̀.
3: Yes. Orúkọ mi ni Olóyè Yekini Látọ̀rẹ̀.
1: Ọyà ń gbọ́ yín.
3: Àwọn ọmọ tí wọ́n gbé lọ láti ìjọ ìní Ọ̀yọ́ ṣèṣì bó ṣe wà ṣé Nàìjíríà kọ́ ni wọ́n kó wọn sí ni? Ṣé helicopter ò débẹ̀ ni? Àwọn ìjà ológun tí a Tinubu rà tẹ́kùn ò débẹ̀ ni? Nígbà tí èsì another country ni wọ́n kó wọn lọ. Ṣébi pé wọn ò fi wá rà àwọn ọmọ yẹn gbà sílẹ̀ lẹ̀. Àgbà kọ́kúndé tòní sí náà fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá sùta lọ́jọ́ kan ṣoṣo tílẹ̀ fi mọ́tòjú bá pa yóò mọ tójú òun máa rí. Bíkọ́sì ibi tí wọ́n kó wọn lọ ní sí ṣé another country ni wọ́n kó lọ ní àbá Áfíríkà ní wọ́n kó wọn lọ ní tóbi di pé wọn ò wá rí wọn gbà sílẹ̀ lẹ̀ ní Nàìjíríà wa yìí.
1: Ọ̀dẹ̀ ẹ ṣeun. Tó ẹ já mọ lọ, àsìkò ti lọ. Ìyókù yóò di ọ̀la ìmọ̀ pàdé àwọn akẹgbẹ́ wa. Ọkọ Yemí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Apá òsì mi ò ní o. Ọ̀pọ̀ rẹ̀ òun náà la ó ṣe lókè pẹ̀.
4: Libẹ̀ má fọwọ́kọ̀.
5: NDABA.
6: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àbóríṣiríṣi nǹkan. Wọ́n sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
7: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
6: gas ni o.
7: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
6: Ogójì ọ̀sẹ̀.
7: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
6: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀díẹ̀ báwo wọ́n ṣe.
7: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà á, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n ń sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wà gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
6: Kí ni ìdí tí ẹ fi ṣe bá pé káwọn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
7: Ẹ ṣeun olótú. Ṣé ẹ rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa.

0: balẹ̀ lórí pé eléyìí yóò lè máa sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kiní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kiní ọ̀run ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
0: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mú fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
2: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
0: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
3: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351 lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
1: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà mọ́gọ́ rẹ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
5: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
5: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
4: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́ tó sì máa san owó díẹ̀díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọn náà máa jáyé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
6: CDCare making life easier.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Live it, live it, live it.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم atun kin ka bo sori eto imolesin yi ti egbe awon akeko muslimi ni le Nigeria ika ti ipinle Ondo ti won se onigbowo re eni ti o si mo ba wa soro leni awon na ni Malam Arun Mutawakil on ti won mo ba wa soro lori ni ona abayo si ipinija awujo wa e mo ba wa ka lo bismillah
1: billahi rahmanir rahim الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين نحمد ربنا سبحانه وتعالى ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكي كوكو فلوم وبا وبا دو جاسوي كوي ونو داوا ونا نكوي سيجي مفوا ببنسين بين لأي ونا لو داوا فلوم وبا صلى القرآن الكريم بعد الاستعادة والبسملة فلوم نقول أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض فلوم نقول باواتوان جاسفون كامي طيات صلى الله وبا ebere lowo won pe ki won toka eda teni ti won jo si fun to da fun wa gbugbo awon ti won si osa yalla gbugbo awon batala ni sanguni eni won toka eda kan ti sanguda aguni madha khalaqu min al-akh e toka eda awon eda awon kan ti won da sugile aye e toka re fun wa rani amlahum shiyukum fis samawat ايتوني بكتاب من قبل هذا او اثاره من علم اي بذا بابك لو وتتي ستمو فوانا ني بكون ري كاكا تي ودا واتى ولو كانت الذبابه كنا كوجي شيشي ني اي بكوسي الله با اي ني لا ندوبو فون ابا تو عليكم كي عليكم جف النبي محمد صلى الله عليه وسلم ان الله ما شي ني رحمه تل العالمين كي جفون بو اي الله سبحانه محمد صلى الله عليه وسلم قال ان وما ارسلناك الا رحمه للعالمين يبقى النبي اهو كوما جي كان افي كوما جي رحمه يكاي جفو بواي اي بقى النبي محمد صلى الله عليه وسلم وسند النبي جي افي كو جي رحمه لنا وجي كفو بوا ان دولو ما في سبب ايمانا وانو اي بينو اهو اي تولو با شي فوا توجو تو سي بابارا كوكو دولو با سي بابارا كوكو ona ni pe olorun fi ona mo kaluku wa melu mi la won to ja su pe wara nabi ngba ta nabi nbe wa ma adhalik melu ti be kadhabu wa pa nabi ni o ata wa nabi muhammad sallallahu alaihi wasallam olorun wa ta nabi olorun wa fi ona mo wa olorun a ma dupe po fun e pupo o kike yi ko se dada won sahaba awon tabi'in awon tabi'i tabi'in ila yawmiddin amma ba'd inta ma fi ba wa so leni ta fi ma fi jiro leni lito wa leni ti awon Muslim Student Society of Nigeria ti won se olugbowo e ore ni asbabu salbul amn fi mujtama'atina ona ni kila awon okunfa to ja si pe causes of insecurity in our society kila awon okunfa wala ai mafoka ai mal ai ibe bugujo lawujo wa loni je Nigeria wa ta wa yi je bu ti ri lana lele awon to ja si pe won dagba nu wa awon agbalagba nu wa won so fun wa pe ke se bibe bugujo yi na se ri lana lele ko to eleyi ke wa lo wa fa to fi dele yi fi manzur islam ta ba fuju islam wo to islam o ni kan le so ja si ko da si gbo aspect of life bu lati se leyi ta fi leyi bu lati se leyi islam da si popo awon ni min asbab salbil amn fi mujtama'atina ola ni pe fa inna al amna ni'matun 'azimatun min ni'amil llahi subhanahu wa ta'ala yin jo pe ni peace and tranquility ni'matun 'azima min ni'amil llahi ta'ala o yo fi olowo ba kan ni o yo olohun to ja si pe o gaju lo ni o ja si pe eda o ni le se afiko ni bukata si allati la tastaqimu hayatun nas illa biha igbesi aye wa o le won ìgbésí ayé wa kò lè rọrùn fún wa. A lè gbígbé ìgbésí ayé tí ó rọrùn àfi ká fi ìfàyàbalẹ̀ lùgbésí ayé náà, peace and tranquility. A rí i pé nígbà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí ń rán wa létí ìdẹ̀ra tó ṣe fáwọn ará Mekka ní Súrọ́tù Quraysh. Ó ní alẹ́dí àtọ̀hámahùn min júùwà wà ámánahùn min khawf. Ọba yìí òun náà ní pèsè ìjẹ́mú fún wọn. Wà ámánahùn min khawf, ó tún wá jogún ìfọ̀kànbalẹ̀ fún wọn. Ó túmọ̀ sí wípé nígbà míì al-amnu al-khawf wal ju'a, ẹ̀rí ìbẹ̀rù bojo àti ọ́ngà nínú àwọn nǹkan tọ́lọ́run ọba máa ń fi jẹ̀dá níyàn. Méjèèjì yìí àfi kí ẹ máa ní Allahumma inni a'udhu bika min al-khawf wal ju'. Ìwọ Ọlọ́run ọba ń ṣàdì rẹ kúrò níbi ìbẹ̀rù bojo àtẹ́bí. Nítorí pé Ọlọ́run ọba ní alẹ́bí àtọ̀hámahùn min ju'a ń wà ámánahùn min khawf. Ó túmọ̀ sí pé méjèèjì yìí kò gbọdọ̀ wà nígbèsí ayé ẹ̀dá. Al-amnu ló gbọdọ̀ wà nígbèsí ayé ẹ̀dá, ìfọ̀kànbalẹ̀, peace and tranquility. Kí wá ló wá fà á, kí ló lè ṣẹlẹ̀ tó fi já sí wípé insecurity wà pọ̀ láwùjọ wa lónìí? Bá a bá ń lọ lójú ọ̀nà ẹ̀wọ́ máa bà wá. Bá a bá wà nínú ilé wa gan, ọkàn wa ò ní balẹ̀. Bá a wà níta, ọkàn wa ò balẹ̀. Kí ló wá fà á? Bá a bá lọ sí Súrọ́tùl Anfaal ní verse 53, Ọlọ́run bá ń sọ fún wa ní Al-Qur'anul Karim. Ọlọ́run ní dhalika bi anna Allah lam yakun mughayyiran ni'matan an'amaha 'ala qawm. Ọlọ́run ní èmi Ọlọ́run lam yakun mughayyiran ni'matan an'amaha 'ala qawm. Bọ́lọ́run bá ṣe orin fẹ́ dàá, Ọlọ́run ò ní gbóre náà padà lọ́wọ́ ẹ̀dá àfi tẹ́ẹ̀dá bá sọ pé wò fẹ́ mọ́. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run lam yakun mughayyiran ni'matan an'amaha 'ala qawm. O àwọn orin tá a ṣe fáwọn ọjọ́ kan, àwọn Ọlọ́run ọba ní yí orin náà padà síyà. Àfi tó bá jẹ́ sí pé àwọn tá a bá ṣe orin náà fún wọn mọ iye orin náà. Wọ́n ń tàta orin náà, wọ́n tàta rẹ̀ ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Àtayọ̀ yí irú má bí anfusi. Àfi tó bá jẹ́ sí pé wọ́n sọ pé àwọn ò fẹ́ mọ̀. Ó túmọ̀ sí pé tọ́lọ́run bá ṣe orin kan fún wa. Kí làwọn ọ̀nà ọgbà tá a fi sọ pé òye Ọlọ́run ìfẹ́ mọ́ gbà lọ́wọ́ mi fi rọ́pò fi nǹkan báyìí rọ́pò ẹ̀. Tí ò ní jẹ́ dáadáa, òun náà ni pé ká mọ́ utilize nǹkan náà, ká mọ́ mọrírì nǹkan náà, ká mọ́ tata nǹkan náà, ká mọ́ tata rẹ̀ Ṣọlọ́run ọba subhanahu wa ta'ala. Nígbà tí ìbẹ̀rù bojo ò sí, tí peace wà, tí fọkànbalẹ̀ wà, mélòó nù wa ló rántí sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala? Mélòó nù wa ló rántí dúpẹ́ fọlọ́run? Mélòó nù wa ló lékún nù ìbáàdà? Mélòó nù wa ló ṣe Ọlọ́run ọba bó ṣe tó àti bó ṣe yẹ? Ọlọ́run ní àtayọ̀ kan yìí bòmá bí àfùsì. Eléyìí tá a kó ara wa sí Nàìjíríà yìí, n ta bèrè fún ara wa nì, n ta fọ́wọ́ ara fa nì. Kì í ṣe pé Ọlọ́run bá di ṣe fún wa bẹ́ẹ̀. Àwa la sọ pé ìwọ Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ wa, ìfọ̀kànbalẹ̀ ta ni yóò tó wà. Nínú àwọn nǹkan tó já sí wípé ìyẹn ní ìdí láti mójútó láyé, òun náà ni ìrìtìnà ní àmìláhi tààlà kí ẹ utilize àwọn orin Tọ́lọ́run bá ṣe fẹ́ dá subhanahu wa ta'ala. Nínú àwọn àkíwá làwọn àsìbáàbù yìí, kí làwọn what are the causes of insecurity in our society today? Àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni al-ibtihadu an ta'atillah. Jíjìnà sí àṣẹ Ọlọ́run, àìmọ̀tẹ̀lẹ́ àṣẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala láwùjọ wa lónìí ló fa gbogbo tá a rí. Inna min a'zami asbab fuqdani al-amal. فقدان العم وانتشار المعاصي والذنوب inu awon ona to jaju ko gaju lo ta fi safeku ifokanbalẹ leni ta fi safeku peace and tranquility leni o re ani fifoka ese ajire sase Ọlọ́run ọba subhanahu wa ta'ala bo lati se ta fi ifokanbalẹ awon ta fe se bee ne lati jina si ase Ọlọ́run ọba subhanahu wa ta'ala lati tale ase Ọlọ́run ọba mo ọba tó dá àwọn pé ààrẹ mùsùlùmí ń jẹ́ olùsí lọ mọ́sálásí kẹ́yìn ń jẹ́ olùsí bí Ọlọ́run ọba fúlù rẹ ń jẹ́ olùsí bí Ọlọ́run ọba fọ́ ara rẹ fọ́ra ayé rẹ fáwọn ọmọ rẹ ń jẹ́ olùsí bí Ọlọ́run ọba kẹ́yìn ń jẹ́ ọdún nìkan là ń yọ mọ́sálásí yìí di ó tún dọdún tó wà kó tó kírun ó tún dunú àwẹ̀ kó tó kírun nínú àwọn kan tí ń kọ̀ sẹ́yìn lélẹ̀. Ọlọ́run ọba ń sọ ní Súrọ́tùl Nahl. Ọlọ́run ni wọ́n dọ̀rọ̀bà Allahu mathalan kanat qaryatan aminatan mutma'innatan. وضرب الله مثلا قرية آمنة مطمئنة يأتيها رفقها رغدا من كل مكان ọ ni o ṣàpèjú àwọn ìlú kan aminata mutmainna ìlú yìí ìfọkànbalẹ̀ ń bẹ ń bẹ tẹ́lẹ̀ kanat aminat kanat kọ́gìyàtàn aminata mutmainna tí ẹ ha rizqu ha ọ̀rọ̀dá min kulli makan ìlú yìí ní ìfọkànbalẹ̀ púpọ̀ ṣùgbọ́n látara pé fakafara ti bi anhumila wọn wàá mọrí àwọn ọlọ́run wọn mọrí orí táwọn ọlọ́run máa ṣe fún wọn. فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ ọlọ́run ní àwa wọ ẹ̀wù ìbẹ̀rù bójú fún wọn ìbẹ̀rù ibi ẹ̀wù eré ti ọ̀ǹgà lẹ́ni nílùú wa yìí ẹ̀wù eré ti ìbẹ̀rù bójú ọkàn wa ò balẹ̀ bàbá wa nínú ilé ọkàn wa ò balẹ̀ látara pé ìbtàdínà àǹtọ́àtìlà àjìnà sọ́ṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala inú rẹ̀ náà ni dọ́ọ̀fù tarbiyyatil usriya a kọ́ àwọn ọmọ àwọn ọmọ tá ń kọ́ àwọn ọmọ tá ń bí a tọ́ wọn pé yẹra ṣe tọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí làwọn òbí wọn ti neglect wọn negligence wa lónìí òun ló fa tá à ń rí láwùjọ wa lónìí a kọ́ àwọn ọmọ tá a bí a kọ́ wọn lẹ́kọ́ islam a kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé bóun ni wọ́n ti lo àwùjọ tí wọ́n wà tó já sí wípé wọ́n fi ṣíra dára lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. nínú rẹ̀ náà ni aljahal àìmọ̀kan àìmọ̀ àwọn òfin tó de gbogbo owó àwọn ẹ̀ṣẹ̀ báyìí àìmọ̀ ohun lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ló fi involve nínú kidnapping lẹ́fi ń sọ̀bànú jẹ́ sọ́kà àwọn èèyàn látara pé kán balẹ̀ owó kán balẹ̀ survive wọn mọ òfin tó dé wọn mọ àwọn ìyà tí ń bẹnu àwọn ẹ̀ṣẹ́ ńláńlá báyìí tó wájá sí gbogbo wa mọ̀ ni gbogbo àwọn tí wọ́n kọ́ sí gbogbo wàhálà yìí lónìí wọn ní ní bá wọn di rẹ inú rẹ náà ni tishaaru al-mukhadarat wal-muskarat kódà àwọn security agencies wa láàrin inú wọn tó já sí gbogbo wọn ti yó bám àwọn tí àwọn ìjọba ní ká máa sọ alẹ́ yìí àwọn ló já sí pé àwọn náà ni wọ́n mọtí gbogbo àwọn alcoholic drinks léni tó já sí pé yóò mọ ohun rẹ àti ìyẹn bá mú tán tí ò ní mọ ibi tára wà tí ò mọ ṣe tí ò bá wù tí ò mọ ṣe tó wù láì mọ pé kíni gẹgẹ ní control rẹ nínú àwọn nǹkan min asbab salbul amn nínú àwọn okùnfà tó cause insecurity lónìí láwùjọ wa ni nínú rẹ náà ni al-akhbarul kadhiba òun náà ni rumors pàpàrọ ká mọ̀ parọ́ oríṣiríṣi ẹ̀wù ohun tó ṣe ìṣẹ̀lẹ̀ láìpẹ́ yìí látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state ẹ̀wù ohun táwọn yẹn fi dálẹ̀ láwọn schools wa níṣẹ́ state pé wọ́n ti ń bọ̀ wá al-akhbarul kadhiba ọkàn kálukú wa ò wá balẹ̀ mọ́ bá a bá wà ní mọ́ṣáláṣí a máa bẹ̀rù ká máa ka wa mọ́ bá a bá wà léèwé a máa bẹ̀rù ká máa ka wa mọ́ bàbá wa nílé wa a máa bẹ̀rù ká máa ka wa mọ́ nígbà wo la ṣe léyìí dà bó la ń lọ. inú ọ̀rẹ́ náà ni ìbàjẹ́ wa fọ́nká lónìí ọlọ́run bá ń sọ náà kò kálù kẹrì ọlọ́run ní dọ́hàrọ̀ alfasadu fi lbọ́rẹ̀ wà lbáhà bí màá kásà bàtà ayídì nọ́ọ̀s ọlọ́run ní ìbàjẹ́ wa gbajúgbajà lónìí ó wá rinlẹ̀ sọ́kà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ló ládìí ọkà àti bàǹkẹ́ jẹ́ bí màá kásà bàtà ayídì nọ́ọ̀s ìntẹ̀fọ́ ayífàní ìntà experience lónìí ìntàfọ́ afàní kìí ṣe pé nǹkan kan yóò bá mọ wọn mọ pòwé kẹ wọn ní kíní kìí ṣàdédé iṣẹ yóò nídi pàtàkì kan àwọn aláfàá àfi ká padà sọdọ ọlọrun bá subhanahu wa ta'ala wúdú ilàlá fẹfẹrú ilàlá ọkùnrin nù wa obìnrin nù wa ẹjẹ aṣẹ ìpadà sọdọ ọlọrun ọba tó dá wa. àlẹyìn náà ana tẹbi àwámírí là wà àwámírí rọṣúlì ẹjẹ lọ padà ló máa tẹlé àṣẹ ọlọrun bá subhanahu wa ta'ala àti àṣà nabiwa muhammad sallallahu alayhi wa sallam inú rẹ náà ni azulum àbòsí min akibari asbab zawalil am nínú àwọn okùnfà tó tóbi tó já sí pé ó kọ́ sí insecurity lónìí ni azulum báwọn ìjọba
2: ninu azulum na ni gishwa bible wala naba muhammad sallallahu alaihi wasallam ana mini laana allah wa ghashi igbi olohun oba ko ma gbogbo eni ba gbowo ya awon joba wa loni baba mu eyan a tu gbo ko won ti release e e to ja si ko je bi eleyo ma je reputation fun gbogbo eno ba so pe islam encourage terrorism islam olohun oba nso lan qur'anul karim olohun ni wa man qatala nafsan fakanama qatala an-nasa jami'a gbogbo eni emi kan ba towo re bo o da gege gbogbo eni o pali aye won ni wa man ahayaha gbogbo eni o ba wa tolohun ba ni emi kan ta re yi olohun lo n sababi to n ton fi survive fakanama ahya an-nasa jami'a o da gege bi eni o to so to rescue gbogbo aye ni ewobi tọlọrun ọba pàtàkì ẹmí dé olùjọ́ sí pé àwọn afá ọlọ́run ọba sọ́rọ̀ kò àrùn kẹ́ anọ́fùsù bíi nọ́fùs bí ẹ bá pa yẹn pa padà tó ń tọ̀hún ti lẹ́tọ̀ sí pípa látara pé ẹ̀mí ọmọ ẹ̀mí ọwọ́ ọmọ ẹ̀nẹ́bí adama kan tọ́ rẹ̀ bọ́ ọlọ́run ọba ń sọ́rọ̀ kò àrùn kẹ́rìmù bákan náà wàlá dẹ́kùtùlù nọ́fùsà lẹ́tì into ha si gbogbo wa ta si kaluku ni kero wa de to aja si pe awon so pe awon muslimin ni awon na ni won pa yen to je si pe esin wa kan reji be ana muhammad sallallahu alaihi wasallam ana bi taqul dhul ay joba wa aya la se wa e dakun taqul dhul e be wo olohun oba nibi ke ma sabu si ma e safabo si fa inna dhulma ya bu si zulmatu yawm al-qiyamah bad jal qiyamah yawm di yawm do kukuni gbogbo ẹni tí n bá ti ń ṣàbòsí ẹni ó bá lẹ́tọ̀ sí ẹja fìyà jẹ́ ẹmẹ́jà á máa tún wọn lẹ̀ gbogbo eléyìí náà ní ń kọ̀ọ̀sì ẹ̀ fún wa bó bá dé kìí ṣe nìkan ní òde bá gbogbo wa náà láyún àfẹ́tì gbogbo kódà ń lé wa ìwọ́ láńlọ́ọ̀dì náà ṣọ́wọ́ ẹni tó gbà sí ilé wádìí rẹ̀ bó ló ti jẹ́ mọ́gbà ẹnibọ̀dì ẹni àmọ́tòrí ipò fẹ́ gbowó rẹ Allahumma subhanahu wa ta'ala Allahu wattaqu fitnatal la tusibanna alladhina minkum khasa ebbeu fitina ngba to ba de ebbeu wala to ba de ko meni ti o se ko meni to se ko meni ti o se gbogbo ara ni o jalu gbogbo awa eni to ba lo re na sholo o re barin almaru ala dini khalilihi falyadhu ahadakum man yukhalil almaru ala dini khalili ma je ki ore ke influence e o sa ri je ba o ri ta ro je dakun dupe fọlọrun ba awon kan be na to ja su pe won ri je ba hun to ba ri je la ro to je pe tosan oti e wo de bọlọrun ọlọrun ba to pese ta ro na yo pese tosan iru e na ni alfaqar poverty nunu to nsele lawujo wa loni to ja su pe lomi fi na ti fi da wa laale se fi jiyan gbe loni alfaqar ni poverty ninu awon kan to ja su bi ani muhammad sallam anabi ama wa shoku nbe ole alfaqar allahumma inni a'udhu bika min alfaqar o se se to da islam e courage poverty gbogbo ona to jo ona alali ta fi le survive ta fi le escape ko mi tan pe poverty ni islam ni ase so si jo ona alali to ja su pe o ni ta be ko lo olorun subhanahu wa ta'ala owo kashowo ahalla allah albay'a wa harrama riba olorun se o kataka ohun se leto fun wa harrama riba o wa se riba le wo fun wa ki wa ni makhraj kini solution ki la wa sai ta fi le pera wa pada to ja su pe ifokan bale yo pada wa joba lorilede wa lawujo wa o na ni taqwiyatul iman kí mọ́ ni gbogbo àwọn mùsùlùmí yí mọ́ ni gbogbo wa kó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa sọ́kàn wa wàtàmásùk bíl kùránì wà súnà kàmá yà kùránì àti súnà sọ́tọ̀ọ̀tọ̀ mayu ti rọ̀ṣù làfàkọ́dà àtọ́ àlọ́ gbogbo ẹ̀rí wa ti tẹ̀lé àṣẹ nàbì muhammad sallam definitely ohun tó ń ti tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò náà ni iqamatu al-'adli bayna an-nas ka se deede laarin awon eyan aimo si justice mo loni lo fa n ta wa loni lo bi gbogbo ese gbogbo situation ta wa loni olohun so fa ni muhammad sallam olohun ni fahkumu bainan nas bil al dede ni o fi ma ma se dede laarin awon eyan ijoba wa e ja se dede eni o ba leto si e ja fi ya je eni ti o ba leto si eni ti o mo nipa ti o mo nipa ese ta wa accuse accusation ta accuse dakun fahkumu bainan nas bil al ara ba su fa de ba anabi wa da'ud alayhi salatu wassalam ara inna ja'alnaka khalifatan fil ardh fahkum bayna an-nas bil 'adl wa la tattabi' al-ahwa matalifanu yatalifanu iqamatu al-'adl bayna an-nas bidede ba ti joba to ba ti wa lawujo wa gbole ta wa ya ni simbe mo inu ara ni muharabatu al-fasad bi kulli ashkalihi ka fight corruption pelu gbogbo ona ta fi ni fight corruption ibale ibaje yana tarbiyatul abna ala akhlaqil islamiyya ka pawon mo wa nipa eko islam eje ki eko islam eje orile eje won mo nipa islam ki lo ba won muslimi to le ka quran omo to tu bi o tu mo quran ika awon sataye ija ni pada jabo folo mo subhanahu wa ta'ala ni yọrẹ iná ṣíwú lẹ àìlmì ṣẹ́rí ká mọ fún ìmọ̀ká kájáwọn èèyàn mọ̀ nípa ẹ̀sìn islam abọ́lọ́wọ́ bá ṣùgbọ́n àwọn àtàrà iléyìí tá a gbọ́ yìí ọlọ́run dákùn mọ́sàá fi ṣe wá láǹfààní o èmi ọmọ ìyá yìí tí mò ń bá yín sọ̀rọ̀ látàrà náà ni àrùn mutawakil riyahulhaq abọ́lọ́wọ́ bá ṣùgbọ́n àwọn àtàrà ọlọ́run dákùn ìfọ̀kànbalẹ̀ ibẹrugbojo ọlọrun dákun mọsà bá ka kúrò ní orílẹèdè wa o lálá hàlù aláku wata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin.
0: Ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ Nàìjíríà MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí, ẹ lè pe nọ́mbà yìí 08032426989 lẹ́ẹ̀kan sí 08032426989. Máa sàlám.
3: Laylatul Qadr khayrun min alfi shahr.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbòó adé tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògò àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò ní ìmọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sí kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó, bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí. Kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn. Ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹsẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja fani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si ntosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wale ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti ri eni gboro lenu ojo meta yi
0: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbo ni isi lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹgùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgùn ṣèwòsàn.
5: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Pátàmpát, oríṣiríṣi sọ́là ló kọ́lé. Pátàmpát!
6: Bẹ́ẹ̀ni, Pátàmpát tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira.
7: Ẹ̀wọ́ ara sólà tó máa gbé gbogbo ilé yín.
6: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
7: Bẹ́ẹ̀ni, o ní 310,999
6: tún bẹ́ẹ̀.
7: Ó máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
6: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
7: Bákan náà ni Pátàmpát tún dé pẹ̀lú CCTV.
6: Léyìn tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi-iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
7: Lórí fóònù yín for security purpose.
6: Ẹ wò ó.
7: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
6: Just 53,999.
7: Fòtò ní 2 cameras.
6: Ṣùgbọ́n just 32,999 naira.
7: Fòtò ní kámẹ́rà kan.
6: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì Pátàmpát.
7: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
6: àti Weber Bank ló ba Dishida Road Àkúrẹ́.
7: Telephone 070-6642-3064.
6: Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó láti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátà pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣà ń kó.
7: Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì. pàtàkì tọmọ ènìyàn ń lò ní sáà tá wà yìí ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
8: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be lati ori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke soke be yen ati awon brand new phone to be lati ori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
7: ah obe man ye
8: Ani laptop, ani printers, ani gbogbo computer materials. Te ba fe lori accessory phones di gbogbo e lo wa e ma bo ni part and part. Lako street light de lati enhance security materials. Laye ka ile yin, awon street light yen be latori 27,999. Si awon bi 30 something thousand, 40 something thousand gbogbo e lo wa lodo wa. Iyen o tun wa ton si ibe o. Ani solar CCTV cameras latori 25,999. Awon solar CCTV cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi oni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo orun directly. Ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko se po mo nlo iwe ko nina kon tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira atun wa ni ele to pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
7: e je ki awon eyan mo ibi te kale si
8: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex awa laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to nje Rika Beam to je former Laco e ti ri wa me
7: kila won kan mi te tun ni bayi
8: photocopier machine printers freezers
7: eh o wa dabi 70s dabi Shellerance Leko ni
8: e je yen nikan o gbogbo eni ti to le late mo solar materials lati ori controller lati ori ion to je ti solar to tun do NEPA lati ori fluorescent light to ma ma lo ina kekere ele to wa yam lenu ju won lo foye bi ye gba mita ele ma tun ni onda generator nigba to ye pe
7: to je pe owo ti o fira mita tabi ma na lori e tabi re ko generator yo ju ilopo ilopo owo ti o fira solar
8: ele to wa je ba ma re pe ta ba tun wa lo ni freezer o wa o depend lori site freezer ye iyan to ba nlo freezer meji o le lo se ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ri oni 600,000 ta gbe freezer yin to ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon ko to ye ke se a tun ma se swapping and se upgrading elomi ti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade a do wo kekere mo a fi gbe nla gbogbo ko ta nsoro e atori laptop atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin Wema Bank branch ati Rikabi Mouse o je yellow upstairs Obade Shida
7: to ko ni ju bayi lo fun ti akoko ye to mogun olupomi lo ko temi e se people
9: Oh my yo, see prayer center church of God.
7: To kale si adofuri dori road.
9: Nibi marathon fasting and prayer. Lojo meta total deliverance.
7: Nibi ti ya no ti se.
9: On Friday 10th to Sunday 12th of July.
7: Ile awon akase adura ko ngba ko ngba kabiti kabiti randu randu yo ti ma bale gbi gbi gbi.
9: Ti gbogbo isoro to nbo me da fira yo de ma disappear.
7: Ibe je isoro ta lale mo alafo mo tabi alakoran.
9: Aladaye ba ni tabi ajogun ba tabi amutorun bo
7: koda titi dori italanko
9: niru eyi to mi gbogbo Nigeria logologo
7: oluwa yo ba wa se
9: tori ta won mo israeli le ju be sugbo at the end won bonu e
7: iji le ma jan to to
9: sugbo bi bori lo ma kenye
7: baba prophet samson oluwa mo dede tun ti wa fully prepared
9: lo awon afajura jagun kankankanka be
10: gbogbo iji to nja waju oyo
7: Olen Boye,
9: Emma Bo,
7: Nibi Marathon Fasting and Prayer Yi,
9: the 10th to 12th of July,
7: the Prayer Center.
11: ṣe gbadun adaba mo n gbadun adaba mo n gbadun adaba
12: mo n gbadun adaba
13: gbogbo wa la n gbadun adaba
14: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
15: eto igbeyawo laye
16: ejowo eduro na jare
17: ki lo sele
16: ki won to so wa po njo ranti po oseleri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
14: eh ni tuto
16: ka sa so pe o ti rawon abi
14: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
17: e mo lo tun je cdk e bayi
14: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
16: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
14: ah ah lati osu to koja ni mo ti rawon
16: oluso agunto e so
14: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
18: ẹ pè CDK sórí 0707-454-3005
17: CDK sanwó díẹ̀díẹ̀ gbé ìgbé ayé ìrọ̀rùn.
19: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
20: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afo gedegede do ti ora danu
21: logo lo mo kuri aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 aba make sure gugu iga ijawa ija osi always guide me
14: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
15: eto igbeyawo laye
16: ejowo eduro na jare
17: ki lo sele
16: ki won to so wa po njo ranti po oseleri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
14: eh ni tuto
16: ka sa so pe o ti rawon abi
14: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
17: e mo lo tun je cdk e bayi
14: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
16: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
14: ah ah lati osu to koja ni mo ti rawon
16: oluso agunto e so
14: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
18: ẹ pè CDK sórí 0707-454-3005
17: CDK sanwó díẹ̀díẹ̀ gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: látara pé wọ́n fẹ́ lọ sílùú òyìnbó wọ́n fẹ́ lọ sẹ́yìn òde ẹlòmíín tiẹ̀ wọ́n tiẹ̀ gbé gbọ̀ngàn tó ní ta ni ó túbọ̀ sọ́wọ́ 419 ẹ dákun gbogbo ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún wọn ẹ dákun dìde ìrànlọ́wọ́ èyí tó lọ́hùn ṣẹ́gi ọlá fún láwùjọ ẹ dákun ràn wọ́n lọ́wọ́ ẹ dákun torí ẹ̀ la fi pètò yìí ní àwùjọ olóore àwùjọ àwa tá a gbàgbọ́ nínú ara wa gbogbo nǹkan náà kọ́ níjọba táwa gangan bá ti da ìjọba ó dà ẹ dákun gbogbo e tọ́lọ̀ bá ní ẹjọ lọ ẹ ọlọ́run mọ̀ kan náà tún ti sẹ́ndi 20,000 naira sẹ́yìn ẹ mọ̀ ṣéun juliana adébọmi wọ́n sẹ́ndi 25,000 naira ẹ ṣéun o kasim adékúnlé wọ́n sẹ́ndi 5,000 naira ẹ dákun gbogbo e tọ́lọ̀ bá ní ojú lọ 100 50 200 tọ́lọ̀ bá ní ojú owó yìí náà lọ dákun gbogbo e tọ́lọ̀ bá ní ojú lọ a mọ̀ lórí o àìjẹun bọ̀rọ̀ kìíní ká pè é ní fà o account yẹn ni 64064-500-66 money point àwùjọ olóore 64064-500-66 money point àwùjọ olóore ní account yẹn gbogbo tọ́lọ̀ bá ní ẹ̀jú lọ tẹ̀lé fi ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ìbá ṣe 10 ìbá ṣe 50 ìbá ṣe 100 ẹ dákun ẹja ro tìkúnlẹ̀ àbẹ ọmọ yẹn ti wà nínú oyún oṣù méje àtọ̀sẹ̀ méjì báyìí
1: àdáwò ìjọjọ orí nínú ẹgbàmí
0: inú ẹpẹ̀lẹ́ mọ̀mọ́ inú àárẹ̀ tó lágbára lọmọ yẹn wà lọ́wọ́lọ́wọ́ ọmọ yẹn sàárẹ̀ gan àràbù tó sì rà á olóhùn náà fowó rà á ní business ló fẹ́ fi ṣe o tí ìyá rẹ̀ ò bá ti wá owó wá òun á yọ oyún yẹn ní òun máa yọ oyún yẹn tóun bá dẹ̀ ti yọ oyún yẹn kò sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ yóò lè wúlò fóun ìyá wa ni mo yọ oyún tó bọ́tọ́mọ́ bá lọ kún kọ́ ó ní fóun lòun bí ni òun ò sọ́ọ̀tì nítòun ẹni tó lọmọ lọ sọ́ọ̀tì ọlọ́run ní jẹ́ kí gbogbo aṣọ sọ́ọ̀tì lórí ọmọ ẹ dákun ìkúnlẹ̀ àbíamọ gbogbo ẹ̀yin tọ́lọ́hún tọ́lọ́hún ṣẹ́gi ọlá fún account ẹni 64064-500-66 money point àwùjọ olóore 64064 mọ̀mọ́ ẹ já pé account yẹn 64064-500-66 money point àwùjọ olóore tábà sì kúrò lórí atẹ́gùn náà gbogbo ìgbìyànjú tọ́lọ́hún bá tó fún yín náà kò ní kẹ́ ẹ má lè ṣe ìwọ náà wá ní nǹkan kan tó ń là kọjá nínú ayé tágbára rí òká tó sì ní àwọn ẹ̀rí jẹ́mi níhò nítòótọ́ kódà ẹnìkan sẹ́ni 100 naira folúkẹ́ ẹ ṣeun mọ̀mọ́ o gbogbo ìrànlọ́wọ́ tó bá lè ṣe ìwọ náà wá nǹkan kan kọjá nínú ayé owó skul ni ọ̀rọ̀ ọmọ ni ìlera rẹ ni níwọ̀nba àgbà tá a bá ti fi ìdí ẹ̀rí múlẹ̀ pé lóòótọ́ ni nǹkan yẹn jẹ́ òkodoro a lè gbé wá sórí atẹ́gùn láti wá béèrè fún ìrànlọ́wọ́ báyìí àkáǹtì yẹn ká tó máa lọ ní 64064-500-66 money point àwùjọ olóore nọ́mbà mi ni 090-32-46-98-43 ọmọọba sunday oyedèrán lorúkọ mi tí mo jẹ atọ́kùn ètò àwùjọ olóore gbọ́n tájọ wa ní ilé agbára mo kì í ní àníkẹ́ ọmọ ìgbọ́ lọ́wọ́ bọ́tẹ̀nì lókè lọ́hùn ẹ̀kú iṣẹ́ takuntakun kò ní rẹ̀ yí òun ká tó mọ lọ lẹ́ẹ̀kọsẹ̀ mọ́ bínú àkáǹtì yẹn ni 64064-500-66 money point àwùjọ olóore ìdààmú òní wọlé ẹ̀yìn náà ọ̀rọ̀ yóò sì ní dojú rẹ̀ ṣeun.
2: Ṣé ń gbádùn àdàbà?
3: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
3: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
3: Gbogbo wa là ń gbádùn àdàbà.
4: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
5: Ilé-iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

èdè àgbáyé méjì ńlẹ̀ pọ̀ tímọ́tímọ́ nípa ìbáṣepọ̀ àti mímọ̀ àti ara wọn lẹ́yìn gbágbágbá ara ọ̀tọ̀ mà ní ti orílẹ̀-èdè Israel àti America ẹni bá lè ṣe àkọlù sí orílẹ̀-èdè Israel olúwa rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó ń wá pípọ̀ ojú orílẹ̀-èdè America ni wọ́n wà lára àwọn tó dá a sílẹ̀ lọ́dún 1948 wọ́n sì wà lára àwọn tó ń rèé títí di ọjọ́ òní àmọ́ lóṣù kẹfà ọdún 1967 orílẹ̀-èdè Israel ṣe bẹ́ẹ̀ wọ́n yíjú sí orílẹ̀-èdè America wọ́n sì ṣe àkọlù òjijì sí wọn ọmọ ológun orílẹ̀-èdè America 24 34 American sailors àwọn gangan ló ṣègbé sí inú ìṣẹ̀lẹ̀ yìí o wọ́n ṣègbé sí inú rẹ̀ lọ́dún tá à ń sọ yìí ǹjẹ́ kí ni orílẹ̀-èdè America ṣe gan fún orílẹ̀-èdè Israel tí irú àkọlù tá à ń wí yìí fi wáyé ṣé orílẹ̀-èdè Israel mọ̀ọ́mọ̀ ṣe àkọlù sí America ni tàbí wọ́n ṣe ìṣì àti wípé kí ni ipa tí àkọlù yìí kó lára ìbáṣepọ̀ orílẹ̀-èdè America àti orílẹ̀-èdè Israel gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyàwó fún tọjọ́ tòní o lórí ètò àwárí ọ̀tún attack on USS Liberty the cold-blooded murder of American sailors àtúkù dédé ìwòyí ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí lápọ̀dọ̀ ti yín eléyìí náà ni mo tún fi ń kí yín káàbọ̀ sórí ètò àwárí ọ̀tún láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 fm àkúrẹ́ ilú ìlaramọ̀ kí n la takàn mọ́lẹ̀ sí ta ti ń gbóhùnsáfẹ́fẹ́ adéwálé abdulrahman lóòkọ́ tèmi jẹ́ o

0: Lọ́jọ́ karùn-ún oṣù kẹfà, June 5th, 1967, ìjàjàkú akátá ṣe bẹ́ẹ̀ ó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè Israel àti àwọn ilẹ̀ Lárúbáwá alámúlétì rẹ̀ bíi Egypt, Syria àti Jordan. Six Day War ni wọ́n ń pe ìjà yìí. Ọjọ́ mẹ́fà tó gbóná janjanjan, ó ń gangan ni ìjà yìí fi wáyé o. Lásìkò yìí bákan náà wà ń kọ́. Orílẹ̀-èdè Amẹ́ríkà náà kojú ìfàsẹ́yìn níbi ìjà àjàkú akátá táwọn náà jà lórílẹ̀-èdè Vietnam War. Agbára pọ̀ fún Amẹ́ríkà láti borí orílẹ̀-èdè Vietnam lóòótọ́. Àmọ́ àwọn ayùndúró wọn lè sọ́run orílẹ̀-èdè Amẹ́ríkà ni. Amẹ́ríkà kò lè kúrò ní Vietnam. Bákan náà wọn kò rí ogun yìí borí. Ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣègbé síbi ogun Vietnam yìí, àwọn eléyìí ń lọ nǹkan 40,000. Nǹkan ogún ọdún lórílẹ̀-èdè Amẹ́ríkà sì fi ja ìjà yìí. Wọ́n já, wọn kò lè borí. Wọn kò sì lè kúrò lórílẹ̀-èdè Vietnam. Ọdún 1955 ni ogun yìí bẹ̀rẹ̀. Ó sì wá sí òpin lọ́dún 1975. Nínú ogun Vietnam àti Amẹ́ríkà tá a wá ń sọ yìí, ní ìbẹ̀rẹ̀ ọdún 1967, ìgbà yìí gan ni ìkùnsínú orílẹ̀-èdè Israel àti àwọn ilẹ̀ Lárúbáwá tó yí ipò. Ìgbà yìí ni ìkùnsínú wọn ṣe bẹ́ẹ̀ tó dé ibi tó lápẹrẹ. Orílẹ̀-èdè Israel ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe ìlérí fórílẹ̀-èdè Amẹ́ríkà wípé àwọn kò ní kọ́kọ́ ṣe àkọlù sáwọn ilẹ̀ Lárúbáwá yìí, nítorí wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ti kọ́kọ́ jẹ́ kó yí orílẹ̀-èdè Israel wípé ọwọ́ òun ṣe bẹ́ẹ̀. Ó kún gidigidi lásìkò yìí níbi ogun tó ń jà lórílẹ̀-èdè Vietnam. Tí ogun bá bẹ́ sílẹ̀, òun kò ní fi gbogbo ara lè ran orílẹ̀-èdè Israel lọ́wọ́. Fún ìdí èyí, wọ́n sọ fún Israel kó má bẹ̀rẹ̀ ogun pẹ̀lú àwọn ilẹ̀ Lárúbáwá yìí. Àmọ́ nígbà tó di ọjọ́ karùn-ún oṣù kẹfà, June 5th, 1967, orílẹ̀-èdè Israel ṣe bẹ́ẹ̀, ó bẹ̀rẹ̀ àkọlù sórí àwọn ilẹ̀ Lárúbáwá yìí. Bí wọ́n ṣe ń ju bọ́ǹbù sí wọn lórílẹ̀-èdè Egypt, bẹ́ẹ̀ ni wọ́n jù ú lù wọ́n ní Syria. Kódà wọn kò fi orílẹ̀-èdè Jordan sílẹ̀ láì bun orílẹ̀-èdè Amẹ́ríkà gbọ́ rárá kí wọ́n tó bẹ̀rẹ̀ àkọlù yìí lọ́dún náà. Láwọn àsìkò tá a wá ń sọ yìí, tọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣì ń dí lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Vietnam, Russia ti bẹ̀rẹ̀ sí ní di ọ̀rẹ́ àyò àwọn ilẹ̀ Lárúbáwá bíi Egypt. Àjọṣepọ̀ wọn yìí dánmọ́rán nígbà náà débi wípé oríṣiríṣi nǹkan ogun ni wọ́n kó fún àwọn ilẹ̀ Lárúbáwá. Amẹ́ríkà náà kò kàn ní fọwọ́ lẹ́rán láwọn àsìkò yìí o, kí wọ́n má ṣe àmì nípa ìgbésẹ̀ orílẹ̀-èdè Russia àti àwọn ilẹ̀ Lárúbáwá. Fún ìdí èyí, orílẹ̀-èdè Amẹ́ríkà fi ọkọ̀ omi aṣeàmì kan tí a mọ̀ sí USS Liberty. Wọ́n fi eléyìí ṣọwọ́ láti lọ máa kó ìròyìn jọ nípa ìdọ́rẹ́pọ̀ orílẹ̀-èdè Russia àti àwọn ilẹ̀ Lárúbáwá bíi Egypt tí wọ́n jọjọ́ ń ṣe àṣepọ̀ lásìkò yìí. Ní inú ọkọ̀ omi Amẹ́ríkà tí a mọ̀ sí USS Liberty yìí, kò sí ẹ̀rọ tí kò pitimù sínú títí rẹ̀ tán o. Ẹ̀rọ wà níbẹ̀ tó jẹ́ wípé gbogbo ìtakùrọ̀sọ àti gbogbo àtẹ̀jíṣẹ́ tó bá ń gba inú òfurufú kọjá, gbogbo ẹ̀ gangan lẹ̀rọ eléyìí yóò lè máa ká sílẹ̀ lẹ́sẹẹsẹ. Bákan náà tó ń kọ, àwọn ọmọ ológun tó gbọ́ oríṣiríṣi èdè, àwọn eléyìí ṣe bẹ́ẹ̀, wọ́n kún inú ọkọ̀ omi USS Liberty. Kódà bó jẹ́ ọ̀rọ̀ tí Russia ta ní kókó, tí wọ́n ti encrypt kó má bàa rọrùn fún Amẹ́ríkà láti gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Àwọn ọmọ ológun yìí yóò ṣe bẹ́ẹ̀, wọn yóò ká gbogbo ọ̀rọ̀ ń sílẹ̀ bí wọn kò ti lè gbọ́ yìí. Wọn yóò sì tètè fi eléyìí ránṣẹ́ sí àjọ NSA lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ibẹ̀ làwọn yùn yóò ti fi ẹ̀rọ kọ̀m̀pútà tú gbogbo kókó tí orílẹ̀-èdè Russia ta ọ̀rọ̀ náà. Wọn yóò fọ sí wẹ́wẹ́ tí wọn yóò sì gbọ́ gbogbo tí wọ́n sọ gba inú atẹ́gùn kọjá. Ọkọ̀ omi Liberty ti orílẹ̀-èdè Amẹ́ríkà, eléyìí ni àgbékalẹ̀ rẹ̀, kìí ṣe láti lè dáàbò bo ara rẹ̀ rárá. Àmì lásán ló wà fún spy ship ni. Fún ìdí èyí, tí ọkọ̀ yìí bá ń lọ sí ibi tógun ti ń ṣẹlẹ̀, Amẹ́ríkà máa fi ọkọ̀ ìjẹ omi destroyer bíi méjì míì tẹ̀lé ni láti máa dáàbò bo ní apá ọ̀tún àti ní apá òsì kí ọwọ́ ọ̀tá má bàa tẹ̀ ní ojú ogun. Àmọ́ nítorí ẹ̀bọ orílẹ̀-èdè Israel nínú omi Mediterranean Sea tó jẹ́ wípé ibẹ̀ gangan ni ọkọ̀ omi yìí ń lọ, International Water tẹ́nikẹ́ni sì lè gbà kọjá ni. Ẹnìkan kò láṣẹ láti dí ẹnikẹ́ni lọ́wọ́ láti má lè gbàbẹ̀ kọjá. Ìdí gan nìyí torílẹ̀-èdè Amẹ́ríkà kò ṣe fi destroyer tí yóò máa dáàbò bo ọkọ̀ omi Liberty yìí tẹ̀lé. nígbà tó wá di ọjọ́ kẹjọ oṣù kẹfà June 8, 1967 ọkọ̀ omi USS Liberty ti orílẹ̀-èdè America ọkọ̀ omi yìí ṣe bẹ́ẹ̀ ó kalẹ̀ sínú omi Mediterranean ẹba Sinai Peninsula lórílẹ̀-èdè Egypt ibẹ̀ gangan lọkọ̀ yìí wà lásìkò tó gùn lọ lọ́wọ́lọ́wọ́ láàrin orílẹ̀-èdè Israel àti àwọn ilẹ̀ Lárúbáwá tó yí ipò ogun yìí ń ṣe bẹ́ẹ̀ ó ń gbóná janjan lásìkò náà láàrin ọjọ́ mẹ́rin péré tógun yìí bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Israel ti gba ìlú Jerusalem àti West Bank kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Palestine wọ́n ti gba àwọn ibòmíì lórílẹ̀-èdè Syria kódà wọ́n ti gba àwọn ibìkan gan lápá ọ̀dọ̀ wọn lórílẹ̀-èdè Jordan nínú omi Mediterranean tọ́kọ̀ omi orílẹ̀-èdè America wà yìí ṣàdédé ni wọ́n rí ọkọ̀ ìjọ òfurufú orílẹ̀-èdè Israel tó bẹ̀rẹ̀ sí ní yí wọ́n po lójú ọ̀run àmọ́ ẹrù kò ṣe bí ẹni bàwọn ọmọ ológun orílẹ̀-èdè America tó wà nínú USS Liberty àsíá orílẹ̀-èdè America wà gàdàgbàgàdàgbà káàkiri gbogbo ara ọkọ̀ omi yìí orúkọ ìdámọ̀ America eléyìí tún ṣe bẹ́ẹ̀ ó wà lójú ẹ̀rọ kọ̀m̀pútà débi tí ẹnikẹ́ni yóò lè máa rí lójú ẹsẹ̀ láwọn àsìkò tá a wá ń sọ yìí wọ́n rí tọ́kọ̀ ìjọ òfurufú orílẹ̀-èdè Israel bẹ̀rẹ̀ sí ní yí wọ́n po lóòótọ́ àmọ́ ẹrù kò ṣe bí ẹni bà wọ́n rárá Israel àti America àwọn eléyìí jọjọ ṣe bẹ́ẹ̀ wọ́n jọjọ lẹ̀pọ̀ dáadáa ni America kò bá wọn dá sí ogun yìí wọ́n jẹ́ kí Israel àti àwọn ilẹ̀ Lárúbáwá yìí máa ja ogun wọn lọ America ń gbájúmọ́ ogun Vietnam tó ń jà lọ́wọ́ ní kíkankíkan àṣẹ èrò àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel yàtọ̀ láwọn àsìkò tá à ń sọ yìí gbogbo èrò ọkàn títí wọn ni wípé ọkọ̀ ìjọ omi ti orílẹ̀-èdè Egypt òun gangan ló ń ṣe bẹ́ẹ̀ tó wá ságbègbè yìí láti wá ṣe àmì tàbí láti wá ṣe àkọlù sí àwọn láti ibẹ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel padà sílé wọn lọ túnra mú wá bó ṣe ń di nǹkan aago méjì ọ̀sán ọjọ́ tá à ń wí yìí kọjá ọkọ̀ ìjọ òfurufú orílẹ̀-èdè Israel mẹ́ta àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n yọ lọ́ọ̀kan pẹ̀lú àdó olóró tó pitimọ̀ sí inú wọn dáadáa àwọn tó wà nínú ọkọ̀ omi USS Liberty ti orílẹ̀-èdè America àwọn eléyìí kò kọbi ara sí wọn rárá pẹ̀lú èrò wípé wọ́n mọ̀ wípé orílẹ̀-èdè America làwọn àsíá eyín flagi wọn ṣe bẹ́ẹ̀ ó ń fẹ́ lẹ́lẹ́lẹ́ lọ́sàn gangan ọjọ́ tá à ń wí yìí àmọ́ USS Liberty ti orílẹ̀-èdè America eléyìí ti lọ ṣe bẹ́ẹ̀ ó ti fojú jọ ọ̀tá ó ti jọ ẹni tí orílẹ̀-èdè Israel ń wá ní kíkankíkan láàrin bí ìṣẹ́jú àyá díẹ̀ ìró bọ́ǹbù ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní dún lórí ọkọ̀ omi Liberty ti orílẹ̀-èdè America kẹ̀tíkẹ̀tí làwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel bẹ̀rẹ̀ sí ní dáná bọ́ǹbù bò wọ́n ẹ̀fún bẹ́ẹ̀dì àwọn ọmọ ológun orílẹ̀-èdè America yìí rí wípé ó dà bí ẹni tí Israel ti ṣe àwọn mú fún ọ̀tá o àwọn ọmọ ológun orílẹ̀-èdè America míì tó sì lè wá dáàbò bò wọ́n ní yàjóyàjó àwọn ní kọ sixth fleet tó wà ní nǹkan 500 miles sí wọn tí wọ́n bá tètè kàn sí wọn àwọn èèyàn yóò fi àwọn ọkọ̀ ìjà òfurufú tó lè sáré gidigidi ránṣẹ́ láti wá máa dáàbò bò wọ́n ní ibi tí wọ́n wà àmọ́ ìjàm̀bá tó lágbára gidigidi ó ń gan ló ṣe àwọn ọmọ ológun orílẹ̀-èdè America tó wà nínú USS Liberty yìí lọ́jọ́ náà gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti pè tàbí tẹ àtẹ̀jíṣẹ́ fún ìrànlọ́wọ́ gbogbo ìpè wọn yìí pátápátá ni kò lọ lọ́jọ́ náà rárá àṣẹ orílẹ̀-èdè Israel ti fi ẹ̀rọ dí ojú òpó ilẹ̀ ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ wọn pátápátá gbogbo frequency wọn lórílẹ̀-èdè Israel ti jáàmù lọ́jọ́ náà Israel nìkan ló mọ àwọn òpó ìlà orílẹ̀-èdè America yìí àwọn nìkan lamẹ́ríkà fún nígbà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ayọ̀ bí orílẹ̀-èdè Israel má ṣe ṣe bẹ́ẹ̀ rí o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àdó olóró tó jẹ́ wípé orílẹ̀-èdè America náà ló kó fún wọn bí wọ́n ṣe ń rọ̀jò rẹ̀ ní kẹ̀tíkẹ̀tí lórí ọkọ̀ orílẹ̀-èdè America rí lọ́jọ́ tá à ń sọ yìí lọ́gán tàkọlù yìí wá bẹ̀rẹ̀ sí USS Liberty àwọn ọmọ ológun míì ti kú àwọn mìíràn ṣe ìṣe yánnayànna gbogbo inú ọkọ̀ omi yìí bẹ̀rẹ̀ sí ní jóná lọ rẹ́rẹ́rẹ́ àṣẹ ojú àwọn ọmọ ológun orílẹ̀-èdè America yìí kò tiẹ̀ tí rí nǹkan kan àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel àwọn eléyìí tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún lọ gbé ọkọ̀ omi bíi márùn-ún wọ́n ń bọ̀ pẹ̀lú ọwọ́ agbára sí ibi tí ọkọ̀ omi Liberty yìí wà won ko awon bombo isale omi kan ti a mo si torpedo won ko bi marun eleyi bi igba te ja ban luwe ni isale omi be gan lawon ado lore yi se man luwe bo o ti won yo fe kan ko omi ti won fe lo baje lara ati isale ni bombo eleyi ti nse be to tin fa ko omi ya pere pere ni titi re ogun rile de america ti wa nse be ti won gbianju lati pa lo ku awon mesan ninu won to ti ku mo ati awon bi 70 to ti sese yana yana awon ko mi orile de israel ma tu se be o won tu ju ado loro ti a mo si torpedo marun won ju si won ni oju ese merin ninu ado loro yi se be o ta si lojo na eyo kan pere lo ma se be o to ro lo ko mi orile de america yi lati isale omi eni ado loro torpedo yi ba ma se be o o ya oko mi yi lati isale eyan 25 ku ni oju ese 25 sailors died instantly awon miran sese lo re re re loju ese nise ni bombo torpedo yi gbe oko mi liberty tan kuro lori omi o gbe lo si inu ofurufu ko to da pada wa si ile pelu akolu ado loro yi oko mi liberty orile ede america eleyi ko le sise mo rara gbogbo agbara re ti pin o ti paralyze patapata lae wule to wa ma fi akoko sofo okan lara won onimo ero ninu oko mi liberty arakunrin yi se be o lo fa ero miran jade ni ojo ese o bere si ni fi oro ranse lemo lemo lati inu ategun wi pe awon kan tin se akolo sa won ninu omi mediterranean o mayday ni won ma pe pe pajawiri o bere si ni pariwo lemo lemo ki won le wa dole mi won lati be wa nko awon ologun orilede america miran awon eleyi se be won gbo ipe fun iranlowo awon ologun orilede israel na gbo oro yi ninu ero titi won loju ese akolo orilede Israel dawo duro Iroyin ma se ba o ode ti gbo are Lyndon Johnson ti orilede America lae wule ti e se iwadi rara orilede America lawon ti ma awon to se akolu yi won ni orilede Egypt ni won ni awon pelu ifowosowopo orilede Russia awon gangan lo wa se akolu si awon papapa won ni ki akolu bere lori orilede Egypt won lawon yo ko won leko tenikan ko ko won ri
1: ile ise pataki kan to ma nba ni seto eye ikeyin fe ni to rele ni lati se funeral home ilu ma nkeyin tomo tebi tara olobe o ni ke ma pe won fun gbogbo services to jomo ti funeral tori eni to soju oda bi en to se yin sise eye ikeyin to gba yin fe ni to rele a ma mu nkan rere ati nkan pataki ba won molebi e tori ni call lati se for matured casket ni to vre wa to ti wa le be ti fe ki won fi control tara te ba fe one device won fi gbe ni rere wole ikeyin undertaker si ye awon onijo olorin oni photo bu aya Shablas lati ba yin gbe yan lo lewo so without any delay eni to ti sun lo si bi ipamo o si se bi ipamo fo olugbe eleyi to wa magnificent and secure come to Saint David Mortuary Longowo Expressway agbogbo area akure lati se funeral home ti e ka won wa ni ipesa na lo tu wa kale si Saint David Mortuary yo call 081-321-28864 or 081-489-516-33 gbogbo eni to fe gbeyin teyin se fe Hare, ma bo, ni a lati si foni ra ho. Oma ti de o, o ti kon wondu, part and part. Orishi, rishi, sola, doko de, part and part. Dezi, part and part, itu ti de pe du sola. Bine electric, wata bi o wa. Bi generator, ate po wata bi o wa. No shaking. Wanti de pe du di ben solar energy supplier. Pe du 201,999 naira. E wara sola, to ma begu bwe ile yi. Ati TV, ati fan, ati nota, wama oma fi kawi pe du bwe roga, le to kube. Ben, oni 310,999, tu mbe. Toma da wero da yi fun wakati to po besile yi to n gbe free time be pelu just 1 million naira and above bakane ni patam party to de pelu cctv leyi te be ma fi wo ile wo office wo bi ise tabi gbogbo adugbo lori phone yin for security purpose promo n lo lowo bayi o just 53,999 foto ni two camera sugbon just 32,999 naira foto ni camera kan e ma bo ni new office patam party to kale saarin yellow house rekabi ati weber bank lo badeshida road akure telephone 070-6 4 2 3 0 6 4
0: Logan tawon ko fufu orilede America wa gbera lati ibi ti won wa lati lo dole mi awon omo ologun to wa ninu oko USS Liberty orilede Israel ma se be o won kan si America wi pe awon la won sesese akolu yi loju ese ase de ki gbogbo oko eje orilede America to fe lo dole mi awon won yi ki won se be ki won pada si ibi ti won tin bo orilede Israel lo wa gbe oko fufu helicopter ati ti won lati lo woko omi ti a mo si USS Liberty ni bi to baje si lori omi logo ti helicopter orilede Israel balẹ sori USS Liberty ohun ti won kokko bere lowo awon omo logun orilede America to ti sese yi ni wi pe si enikan koko ninu won oro yi se be o bi oga awon omo logun orilede America yi ninu o si pase ki oko helicopter orilede Israel po ra kuro ni waju ohun won ju orisirisi iru ado loro yi won tu wa n bere pe se enikan koko ninu won lẹyin ọrẹyin oko orilede America miran se be o wole wa o si ko oku awon mo orilede America ati gbogbo awon to ti sese yana yana ni gbeyin gbeyin omo ologun orilede America bi 24 US sailors lo dologbe tawon bi 170 miran si se be ti won sese yana yana lẹyin ọrẹyin takọlu yi waye orilede America ati Israel awon mejeji gbe igbimo iwadi kale lati mo to fa torilede Israel ko se tete da oko mi orilede America mo ti won fi lo se akọlu si won abajade iwadi won si ni wipe nise ni orilede Israel se America mu si ota oko mi orilede Egypt ni won ro wipe awon se akọlu si orilede Israel se be won so opo wo pada fun ijọba orilede America ati molebi awon ti njamba yi isele si bo ti le je wipe titi di oni oloni opo eyan orilede America lo gbagbo wipe orilede Israel mo se akolu yi si orilede America ni won gbianju lati bo asiri to wa nibe mole wipe awon gangan la won kokko bere akolu sawon le larubawa nigba orilede America ni kon ma bere akolu yi rara Asia eyin flag orilede America lo wa kakakiri gbogbo ara USS Liberty bakan na ni awon number idanimo wa lara re won ni ropon bele ni orilede Israel npa bakan na lo wuro ojo ta nwe yi pilot orilede Israel ti kokko fo wa sagbegbe yi tohun ati captain ton wa oko Liberty City jojo takoro so kini wa de ti Israel ko da USS Liberty momo leyin wakati mesan pere opo awon omo logun orilede America to ye isele yi ninu USS Liberty opo won ni won gbagbo wipe iro gba lorilede Israel npa won ni won momo se akolu si awon ni attack on USS Liberty the blatant murder of American citizen by Israel
2: Princess Pex yi de eyin oda olomi soro e wa bigba
3: se won na ti gbon pa eni
2: be ni ore mi Princess Pex oda ti gbogbo kunle kunle yan layo ori pe o n gbe se won yo re la won contractors dibo fun lara ile lara ile lara igi lara irin ati ceiling irin london bi ecologia
3: emi na so be oda ni o royin ara re ariwo ko loja tobo ba sin le ijoye le ma dun mo wuru mo Princess Pex ti de ijoye ma se bi oba laarin awon oda tori okin loba eye
2: ti won po acrylic emulsion
3: one satin
2: matte emulsion
3: cellulose
2: bright aluminium
3: ati awon toku
2: e ma fowo awon ra oda olomi soro ori aruwo tan pa Princess Pex lodi
3: e le rira
2: be ba se fe si
3: mo fi kun le mo rise
2: ni mo se n paruwo tatatan
3: mi o ni royin oda ti won lo
2: to je
3: won ni won ni na n paruwo e faralu je omo depo ati number won
2: number 13 bi Ondo Road beside energy filling station
3: akure
2: number 47 Iromo Street Otezako filling station
3: oja oba akure
2: opposite government filling junction okiti pupa
4: Oren. Number 5766 Ajilosu Street, Ikere Road, Ado Ekiti.
2: Telephone 003 343 0031.
5: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu leta janla Evergreen. La walara tonta atawele ye yogbokele. For quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes, koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawa se cheap be, okos in benkale, lati bayin kawen rute bara, bagede jutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi o shusi fon faninyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
0: Sheun tẹ́tí sí wa fún tọjọ́ títò yìí tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tún ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún Adéwálé Abdulrahman Adéwálé onímọ̀ ẹ̀rọ ìyẹn gangan lórúkọ tèmi ń jẹ́ ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tèmi 08064407517 08064407517 Atun ki yin ku dede wo yi ni gbogbo bi te ba ti lanfani lati ma tetisi si koni alalubarika yi etu ka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyarogbolem ni Akure oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa ni ile agodo pelu wa
6: akiyin gbogbo olugbo wa
0: oga agba lati ile ise Maxonic okan lara ohun elo ile to mo eyan ile mo lo ni gbogbo igba oni ero ti a fi nfa omi e ti an pe ni pumping machine opolopo igba lati ri ti won se inverter fun wa pe inverter yi o le fi lo pumping machine ta ba ti tan ba yi pom pom pom lagbo overload inverter o mo na lo loju ese ni kini nkan te nse nle ise yin sa won inverter wa nle ise yin to je pe won le gbe pumping machine te eyan o le pon omi lasiko to ba wu ti ko ni sewu to san to ru a le fa omi lati inu le
6: ni ile ise Maxonic ani inverter to je wi pe a ma fi pump omi to je pe ta ba ti connect e inverter ile ta ma fi pump omi a ma fi lo AC agbe air condition to wa nu ile agbe iron ti e nlo nu ile e le lo pelu microwaves gbogbo nkan to wa ninu ile patapata ni ele lo pelu e ti aba wa tu install e pelu lithium battery ta ko solar panel to toju won nkan ta nlo ni le ta ko si e se bye bye si ina mi niyan boya lo generator ko si yen mo boya lo na mi ko si yen mo
0: gbogbo te ka sile yo ga gba se kan latan gbogbo won ni abi e ton freezer e pa pumping machine e ton microwave a le lo gbogbo e na le kan abi se ero yin le gbe gbogbo e le kan bi
6: a dupe fun olorun se ri category by category ni oro ile aye bi owo ba se ri na la se fun awon yan ni solar system
0: bo we ku ba se mo be je mi noju
6: se wa ri awon category kan wa to je pe ko si full option ni ko si pe boya a fe tan AC e lo pa pumping machine gbogbo nkan ti a wa se ati se programming ni se ri ni ori ti pumping machine ti a soro nipa e ati se to je pe onile gan ko lo ma tan pumping machine ba se ma install e fun awon onibara wa niyan
0: abi ti bo automatic ni pumping machine
6: a ma tan pumping machine sile ni awon switch kan wa to je sensor to ma npa to ma ntan kila awon condition to ro mo ni wi pe ile to lo borehole tabi ile ta gbe borehole fun tabi ile ti a to ni ton ni konga ati ma ni sensor ta ma install pelu pumping machine ti a wa ni ile ise Maxonic se ri ile ise wa a ni awon pumping machine kan to je wi pe o nlo AC o de tun lo DC mejeji ni ina ona mejeji ni o n ba sise boya ina inverter lo ni ni o ba sise boda je pe solar nikan pelu controller ni eni o ba sise
0: oga agba e mo da wa lori ru e tin da kini po ju pumping machine ta mo lati aye gbon topolopo wa nlo le AC ni te ba wa so pe pumping machine kan wa ti o lo DC a je wi pe a connect directly mo solar nu ti o ni si pe a nlo inverter pelu e mo da wa loru e salaye kini ko ye wa
6: ejo ti wo kuro bi ta na be ni a ni solar pumping machine ni le se wa to je pe ti e ba connect e mo ina AC yen ina to ja lara inverter o tun ba sise so a ma install e fun yin pelu sensor ninu konga atabi inu boho atuma sensor meji lo nlo ikan ninu konga tabi yala inu konga le nini tabi boho atu a ma fi kan sinu tank yin se ele to wa ninu tank yen lo ma so pe omi ti kun iwo pumping machine da wo se duro to ba wa di pe pumping machine sise lo awari condition to pe boho yen ko se be lomi omi ti gbe ni o ti kan le sensor yen ko ni je ko kan le tan ko omi si ma wa nbe ati calculate esibe pe to ba ku die ko mi o gbe mo pumping machine a dawo duro
0: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
6: ile ise yi wa ni block D Ondo State Industrial Park ni Onyadugule Market ti e ba de fe kan si wa e le pe ero alagbeka 091621414 091621414
0: atuma abayin pade nigba mi
6: ese gan

nígbà tí Ọlọ́run wípé kó tọ̀nà fún ọkùnrin nìkan láti mọ dáwà èmi ò wá olùrànlọ́wọ́ bí tirẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbọ́yé Ọlọ́run ọba ń fẹ́ ká gbọ́ gẹ́gẹ́ bí lọ́kọláya àjọṣepọ̀ tó nítumọ̀ àti àrògún láàrin ilé ní ìbámu pẹ̀lú àṣẹ Ọlọ́run kí ìdílé wa ó lè mọ tẹ̀síwájú pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ẹ káàbọ̀ sórí ètò ìdílé ọ̀tún fún tọ̀sán tòní ètò yìí ló ń tọ́ wa sọ́nà ètò yìí ló ń kọ́ wa ètò yìí ló ń rán wa létí àṣẹ Ọlọ́run tó ṣe àgbékalẹ̀ ìgbéyàwó àti ọ̀nà tá a lè gbà ṣe kí ìdílé wa mọ́ bá dàrú gẹ́gẹ́ bí lọ́kọláya ìdílé ọ̀tún family and tabitha empowerment foundation iftef ló ṣagbátẹrù ètò yìí látọwọ ìránṣẹ ọlọrun reverend wọlé afọlábí jp láti inú ìjọ biola baptist church mission road tó wà nílùú ọrẹ bàbá ti wà nẹkàlẹ lọsàn yìí láti túmọ ẹjẹ ṣe ọlọrun ọba fún wa ẹ jẹ kí gbogbo ìdílé kí wọn gbáradì báyìí láti tún kọ ẹkọ kan tàbí omiín ẹ kú kalẹ o àkìyìn

0: ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: O ma ya o si prayer center church of God.
2: Kale si adofure idore road.
1: Nibi marathon fasting and prayer olojo meta total deliverance.
2: Nibi ti yanu o ti se.
1: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbàkòǹgbà kabiti kabiti randu randu yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà títí dorí ìta láǹkó. Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Ísíráẹ̀lì le jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àdì ẹ́ǹdì wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bí borí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti wà fún lébrì bí ẹ̀. Pẹ̀lú àwọn afàjúrà jagun kàǹkà kàǹkà bẹ́ẹ̀.
3: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́kà.
1: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀. Níbi

0: kẹfọ sùn kẹjọ ọdọọdún
1: ọjọ latagbàyẹ ń jẹrìí rẹ sí pé
0: àti olókìkí akọni
1: sí ìlú ọwọ nípínlẹ ondo
0: ìràwọ ńlá tán
1: ìgbóhùn náà sì jẹ jáde wípé
0: àbí àyànmọ ọmọ kan
1: kò sì ní kábíyèsí
0: aláyélúwà
1: ọba
0: ajíbádé gbádégẹsí
1: ògbó òyèdìtọ
0: ọlọwọ tìlú ọwọ
1: kábíyèsí
0: ìsìnpẹrẹ máa jẹ sí
1: ọba ajíbádé gbádégẹsí
0: ògbó òyèdìtọ
1: ọjọ ìbí ọgọta ọdún yìí ló máa wọlé wẹrẹ
2: jọdọ yin wadi jomu e wa je kare kare are o
0: ajọlọba lọba nipinlẹ ondo
1: ni ka ki ku baba yeye o
0: alase gbẹkeje orisa
1: ọba
0: ajibade gbade kesin
1: ogun oyedi to
0: olowo ti lu owo
1: odun je alaga ajọlọba lọba nipinlẹ ondo wipe
0: oriire ọjọ ibi ogota ọdun won nile alaye
1: kini lo rogonji
0: odun kan ma ni fun kabiyesi
1: olowo ti lu owo
0: asiko yin
1: gẹgẹ bi alaga ajọlọba lọba nipinlẹ ondo
0: si waju otu bo ma ko fesi
1: ile toko ipinlẹ yi
0: oriire o
1: ajọlọba lọba nipinlẹ ondo
0: ni ka ki kabiyesi
1: olowo ti lu owo
3: Pada, ma lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
4: Kẹ́sùn ọ̀sìn ni ọmọ lọ́wọ́.
5: Ẹ lẹ́wọ̀.

0: bèrè mọ́.
1: Àkèyí Jùmọ́dọ́ Òkábíyèsí. His Imperial Majesty.
0: Ọba Dr. Ajíbádé Gbadegbe ti Ogun Oyè Kẹta.
1: Paramount ruler of Owo Kingdom.
0: Chairman Ondo State Council of Oba.
1: Wọ́n èmi àmú yìí ṣàṣẹ mọ́ o, Ọlọ́run afọ̀ṣẹ́.
0: Erin pokùnà rẹ̀ tún wú tára.
1: Ìkẹ́nẹ́kẹ́nẹ́ orí adé.
0: Kòkòrò ojú abẹyẹ máa dùn pọ́n lá.
1: Ẹnẹ bá pọ́n lá ó pọ́n.
0: Olúwa máa jọ̀ràn máa bẹ.
1: Kòríwé máa bo máa bo.
0: Kájí dùlù mọ̀.
1: Ojì lábàjọ.
0: Ojì lábẹ̀ kẹta.
1: Ọbẹ̀lẹ̀bẹ̀ lábẹ̀ ràwé.
0: Kẹ́ máa ṣe jù.
1: Àjàgálá mu tata.
0: Ọmọdé mẹ́rọ́jọ́ lọ́rọ̀ bọ́rọ̀bọ́.
1: Ọlọ́run.
0: Bàbá o.
1: Àìsí Fakimade Òsíkáyé Sẹ́kì.
0: Lórúkọ àpapọ̀ agbámálọ́run.
1: Bí Tọ́lọ́run á fọwọ́ yìnyín.
0: Tuwa mú kátọ́.
1: Kúwa mú kábà o.
0: Olúwa yegede.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, tiẹ̀ kan sùn lọ ni.
3: Abba, ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ. 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ọ̀gbẹ́yàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
9: CDK, sọ́rí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
10: Bàbá Kẹrẹwàdé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai jai jai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkùn, àyà tí ń lù pipi pi. Má lè gbápá má lè gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni Bàbá Kẹrẹwà ni ó kàn sí? Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fú òtù fẹ́ tẹ̀ ní. Kì í ṣe ti Bàbá Kẹrẹwà. Bàbá Kẹrẹwà wà pé mi débẹ̀.
11: Bàzó Ọlọ́run máa jáde ògùn àìsàn.
12: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Bàbáńgánà, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
13: Nílé-iṣẹ́ wa tó wà ní Ìfẹ́lódù Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
12: Fóònù nọmba mi 08164122777.
14: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ́ egun, òòṣà jẹ́ òòṣà. Ògùn tẹ́mi ò bá mọ̀. mọ̀. Èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbògi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Ọba wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin. Wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò. Àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gunlá. Bàbá kéré wà.
13: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
14: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor. Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ́ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kọ sí mi.
8: Bàbá ń gana, bàbá kéré wà.
13: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
14: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara. Ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
8: Fóònù nọmbà mi 08164122777.
14: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
13: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
8: Bàbá ń gana, bàbá kéré wà. Fóònù nọmbà mi 08164122777 08164122777.
15: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
16: Ètò ìgbéyàwó láyé.
17: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
18: Kí ló ṣẹlẹ̀?
17: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí rí tẹlifíṣàn fún mi? Fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
15: Ní tòótọ́.
17: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
15: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
19: Èmo ló tún jẹ́ CDK báyìí.
15: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
17: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
15: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
17: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
20: Ẹ pè CDK sórí 0707454-3005.
21: CDK, sọ díẹ̀díẹ̀, dá ìgbé ayé ìrọ̀rùn.

0: gbadun adaba
1: mo gbadun adaba
0: o gbadun adaba
2: gbogbo wa na gbadun adaba
3: Ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
5: Agbórin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-64-19 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yẹmẹkùn grammar school nílùú àkúrẹ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ́ọ́ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn ẹgbọ̀n ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-60-60-64-19 070-60-60-64-19 àlàáfíà ara wo ní bíbí abẹ́
7: ojúbà. Lílẹ̀ lílẹ̀ má fọwọ́kọ̀.
8: ADABA
7: 89 Adaba
0: The word heals. The word of God delivers. It inspires, strengthens, and renews our spirit. A word from God can change your life forever. For a time of revelation, prayers, and declaration with Pastor Olutobi Adegbomire of Adonai Covenant Christian Center. Get ready for revelation on Hour of Triumph.
1: Bring a message I've entitled, Fill My Mouth With Laughter. Fill My Mouth With Laughter. Job 8, 20 to 22. Behold, God will not cast away a perfect man, neither will he help the evil doers, till he fill thy mouth with laughing and thy lips with rejoicing. They that hate thee shall be clothed with shame, and the dwelling place of the wicked shall come to naught. Till he fill thy mouth with laughing and thy lips with rejoicing. Psalm 126, verses 1 to 6. Psalm 126, verses 1 to 6. When the Lord turned again the captivity of Zion, we were like them that dream. Then was our mouth filled with laughter, and our tongue with singing. Then said they among the heathen, the Lord had done great things for them. The Lord had done great things for us, whereof we are glad. Turn again our captivity, O Lord, as the streams in the south. They that sow in tears shall reap in joy. He that goeth forth and weepeth, bearing precious seed, shall doubtless come again with rejoicing, bringing his sheaves with him. There is a saying in Yoruba, it translates as the end result of bitter leaf is sweetness. The end of bitter leaf is sweetness. I pray for you this morning. He said, he's turned my mourning into dancing. I declare and I speak concerning everyone here present this morning. Everywhere where there is sorrow, where there is grief, where there is sadness, unhappiness in your life, in your heart, receive joy, receive happiness, receive testimonies in Jesus' mighty name. Amen. He said, why will I not dance? He said, God has caused me to laugh. Why will I not dance?

kí n tún máa kí yín kú dédé wòye ní gbogbo bí tí ẹ bá ti láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì alálùbáríkà yìí àdàbà 88.9 FM àkórẹ́ tá à ń gbóhùn sáfẹ́fẹ́ láti ìlú ìlaramọ̀kín ẹ tún káàbọ̀ sórí ètò wa ètò èdè yorùbá lárinrin tá a ti máa ń ka onírúurú ìwé ìtàn yorùbá àwọn ìwé tó dùn tó sì lárinrin dáadáa inú ìwé àdìtú olódùmarè láti ọwọ́ alàgbàdì òfágúnwà inú ìwé ọ̀nà láṣìwà a ti wà lórí keje ìwé yìí orí keje tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ìgbéyàwó àdìtú olódùmarè ṣé ẹ gbàgbé wípé à ń bá ìtàn kan bọ̀ ní ìjẹjọ ìtàn ìyàwó ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀sánbọ̀ tí ìyáálé rẹ̀ ṣe bẹ́ẹ̀ tó fi nǹkan sí inú ọbẹ̀ fún tí wọ́n sì ti rò wípé ó ti kú ẹ̀yin ò ṣe wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé nǹkan ká tún jọ tẹ̀síwájú ní ibi tá a ti dánu dúró níjẹjọ lórúkọ ẹnìkejì mi tájọ máa mítòtò ní wá sí ti ìgbọ̀nyìn adégbòyega alani ó ní èmi adéwálé abdulrahman ó ní mo tún fi ń kí yín kú ìkàlẹ̀ ẹ sì káàbọ̀ sórí ètò.

0: fún ìgbà díẹ̀ alábàápàdé pàápàá kò jẹun pátá mọ́ wọ́n jọ ń bá eré wọn lọ ṣùgbọ́n bí ó ti wù kí obìnrin fi ìwà pamọ́ tó bí ó bá ní ìfẹ́ ọkùnrin kan lọ́kàn ìgbà tí ó bá ṣe onítọ̀hún a mọ̀ pé ó fẹ́ òun bákan náà ni fún ọkùnrin bí ọkùnrin bá ń fẹ́ràn obìnrin àti mọ obìnrin kò pẹ́ jọjọ àwọn méjèèjì wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé àwọn fẹ́ràn ara wọn ṣùgbọ́n sùúrù ọkùnrin kìí tó ìbá jẹ́ pé sùúrù ọkùnrin a máa tó ni obìnrin ni kì bá kọ́ máa sọ pé kí ọkùnrin fẹ́ òun ó déédéé di òru ọjọ́ kan ni alábàápàdé kúrò ní ibùsùn títí rẹ̀ ó lọ sí ti ẹ̀sán bọ̀ ó dé ọ̀hún ó jí ó ní kí ó súnmọ́ ẹ̀gbẹ́ ògiri òun fẹ́ sùn tí ẹ̀sán bọ̀ bá ṣáná sí àtùpà ó bọ̀ ọ̀kan nínú àwọn ẹ̀wọ̀ ọ̀run rẹ̀ ó wá fi nǹkan kan han alábàápàdé ó fi ẹ̀wù tí ó kángun sí ara hàn kí ó ka nǹkan tí wọ́n ti kọ sí ẹ̀gbẹ́ rẹ̀ ohun tí wọ́n ti hun mọ́ ẹ̀gbẹ́ ẹ̀wù náà ni èyí.
1: Èmi kò lè bá ẹlòmíràn pín ọ ní òde ayé èmi ló ní ọ títí ikú aláyélúwà òkòǹkò.
0: Ìgbà tí alábàápàdé rí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe ni ara rẹ̀ rọ ilẹ̀ wọ̀ ó ní.
2: Tàbí ayaba ni ó ni.
3: Ayò ni mí pẹ̀lú ẹni tí mo bá ní kí alayé lé lọ lílé lọ ni o ẹni tí mo bá sì ní pé kó pa pípa ni pẹ̀lú alayé kò kó iyán mi kéré rí o.
2: Báwo lo a ṣe dé inú àpótí nínú ọ̀tẹ́ òkú.
3: Èyí kò yé mi pàápàá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kinní kan tí mo rántí ó ni pé ìyáálé mi àgbà pátápátá ní ààfin ló gbé ọbẹ̀ kan fún mi tí mo lá ṣùgbọ́n bí mo ti ṣe dé inú àpótí kò yé mi dáadáa.
2: Ṣé ìyáálé rẹ yìí fẹ́ràn rẹ.
3: Ní ti ojú ó fẹ́ràn mi ṣùgbọ́n olódùmarè ló mọ ti ọkàn sì wá gbọ́ bí kò tilẹ̀ fẹ́ mi tọkàntọkàn ńkọ́ ó ṣe bí ó lè mú jẹ ni ó ti o gẹ́gẹ́ bí orúkọ mi ẹ̀sán ń bọ̀ ẹ̀sán kò ní ṣàìdébà.
0: Alábàápàdé bá tún béèrè ó ní.
2: Èwo ni a wá ṣe báyìí ṣé kí a wá ọ̀nà kí a padà sí ààfin.
0: Ó dáhùn ó ní.
3: Lílọ àbí ńlá bí alayé bá fojú kàn mí ìyà tó máa tún fi jẹ mi yóò burú ju ti ikú lọ ṣùgbọ́n tirẹ̀ kò ní àní-àní pípa ló máa pa ó wéré-wéré o ipa oró sì ni nítorí ó rí mi lọ́dọ̀ rẹ gan bí àwa ayaba bá ń bọ̀ lọ́jà ọjà ń tu ni ọkùnrin tí ò bá sá bí bẹ́ẹ̀ ni o ṣe ni kí o jẹ́ ká jọ máa gbé bí a ti jọ ń gbé yìí àwọn tí ó ń gbé agbègbè yìí kò kúkú mọ̀ mí ìgbà tí o bá sì ta ọjà rẹ tán kí o jẹ́ kí a kúrò ní ìlú yìí kí a wá ibòmíràn lọ.
0: Ibi tí wọ́n ṣàbá ọ̀rọ̀ náà dé nìyí ni alábàápàdé faṣọ rẹ̀ létí tí ó ń wọ́ lọ gẹ́rẹ́ sí ibùsùn tí òun ti sùn rí. Láti ìgbà yìí lọ ni àwọn méjèèjì ti mọ bí wọ́n ti jẹ́ sí ara wọn wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu wọ́n sì tilẹ̀ túbọ̀ ń fẹ́ràn ara wọn sí i ni. Ìgbà kan báyìí ni èṣù tilẹ̀ fẹ́ bọ́ sí àárín wọn tí ẹ̀sán bọ̀ dìde láàrin òru tí ó lọ sùn tí alábàápàdé jíjí tí onítọ̀hún jí tí ó rí i ṣe ló rọra dìde ní ibùsùn tí ó jókòó lé orí àga. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wá lọ wo ohun tó ṣẹlẹ̀ ní ààfin. Ọmọ owó tí ó jẹ́ ìyáálé àgbà àwọn ayaba pátápátá tí ó ti ẹ̀sán mọ́ àpótí yìí ṣe bí ó ti kú ni nítorí lẹ́yìn èyí ni àwọn ìránṣẹ́ ọba ní ààfin lọ wé ibojì tí wọn kò rí àpótí mọ́ wọn kò sọ fún un ṣùgbọ́n ó ti wá ibojì ní ààfin ó mú onírúurú aṣọ ńláńlá ó fi di ère tí ó gbẹ́ ó gbé sí ibojì yìí aṣọ àrán kò níye dàmásì kò ṣeé kà ó di igi yìí ó wú bàǹtù ó wá mú símẹ́ǹtì ó rẹ gbogbo àyíká ibojì náà dáadáa ó wá kùn ní ọ̀dà ní oríṣiríṣi ó fi sílẹ̀ dé ọba. Gẹ́gẹ́ bí a ti kọ́ sọ ṣe ni wọ́n máa ń gbẹ́ ihò ńlá tí wọ́n máa ń ṣe ilẹ̀kùn sí i lórí ti won ma n gbe oku si bi aya baba ku to be ti enikeni le ri oku yi nigba ku gba ti o ba sha ti si lekun ni bayi ni omo wu se o wa ko akole kan le ori iboji yi ohun ti o ko na ni yi
2: ni ni eni rere sun si esan bo ayaba ti ojo ayaba lo oniwa tutu oniwa pele ologbon oloye itana olorun didun laarin omo eniya osupa re se bayi o wo okunkun losan gangan odi gbere ma reti mi odi ojo ajinde ki a to pade ni odi orun ma mura de mi emi na ko ni pe wa ba o nitori bi o ti fi mi sile ninu aye yi aye na ko le gbadun fun mi mo o digba o ore mi olufe mi eni temi lai lai lati owo omo owu olori awon ayaba
0: kini kan wa ni obirin yi omo owu ni agbara kan o le sokun nigba ku gba yala inu re baje yala inu re dun igba ku gba ti o ba n fe sokun ki o ma ba ekun lo ni ki omi si ma da loju perepe ni igba ti o ba ti dale de ekun lo fi ki ibi ti o tile ti n sukun yi ni o ba ti fura pe nkan kan ti se leyin ohun igba ti o si wa gbonko oba papa bu lohun rara ni oju aye gbogbo ni se ni ohun re ndun bi ara oju orun ti o nbu ha ha loju gbogbo aye ohun ti oba ko gbodo se igba ti o se ti okan ba bale die ti o wo iboji ti o ro pe iyawo ohun esan ni lai mo pe ti gini o dupe lowo omo owu iyale re agba pe o se eyin iyawo re daada be leyin yi o na wa pase ki won bo n gbe akole ti on papa le iboji na oro ti o ko ni yi
1: ah esan bo esan bo obirin wo lo dabi re lode aye obirin ewo lo le toju oko to o esan bo obirin wo lo le damoran rere tu o esan bo obirin wo lo le wa ounje dara to o esan bo obirin wo lo le se aju oko to o esan bo obirin wo lo se gbokan le to o esan bo ka gbẹkẹle o lori owo esan bo ka gbẹkẹle o lori omo esan bo ko toju ile esan bo ni ko toju ara esan bo na ni ko si eye ti o to ninu awon obiri o si se bayi o lo kin to de o fi aye yi sile fun mi o ti file bora bi aso esan bo

jẹ́ ni ṣùgbọ́n ẹ̀sán kò hùwà burúkú sí ẹnikẹ́ni. Bí ó ti fẹ́ràn àwọn ọmọ tirẹ̀ ló fẹ́ràn ọmọ ọlọ́mọ. Èyí tí ó tún wá dára púpọ̀ jù nínú ìwà obìnrin náà ni pé kò ní ìwà burúkú nínú tí ó wà nínú púpọ̀ nínú àwọn obìnrin láti máa bàbàbàjẹ́ lójú ọmọ. Àwọn obìnrin mìíràn á gbin wèrèpè sí ọmọ wọn ní àtàrí, wọ́n á sọ ọmọ di ìjọ̀gbọ̀n kalẹ̀. Bí ọmọ kò bá sì lè ní ọkàn ara rẹ̀, dandan ni kí ó ṣìṣe. Ìyá ọ̀rẹ́ mi kan bú bàbá rẹ̀ títí bàbá náà fi kú. Ó tún kú tán, ó tún bú. Ọ̀rẹ́ mi wá láyé pé ó tó láti fi òpin sí búbú bàbá òun, nítorí àti òun àti ìyá òun bàbá ló ń jẹ́ kí àwọn rí àǹfààní tí àwọn ń jẹ. Bí ó bá tún bú bàbá òun, kò ní fi ojú kan òun mọ́ láéláé gẹ́gẹ́ bí ọmọ. Báyìí ni púpọ̀ nínú àwọn obìnrin máa ń ṣe. Irú ìwà yìí tí kò sí lọ́wọ́ ẹ̀sán bọ̀ ló mú kí ikú rẹ̀ ká ọkọ rẹ̀ lára. Lẹ́yìn tí ó gbọ́ ti ikú rẹ̀, ọba yìí pinnu láti máa sọkún ìyàwó rẹ̀ náà. Ní ọjọ́ márùn-ún márùn-ún ni igbe sì ń ta ní ààfin láti ẹnu ọba Okonkwo. Báyìí ni ọba yìí ń ṣe fún odidi oṣù mẹ́fà tí kò sì mọ̀ rárá pé ẹ̀sán ń bọ̀ kò kú. Ó wá ṣe ní ọjọ́ kan, ọba yìí rọra fi ẹ̀yìn lé ilẹ̀ lórí ibùsùn rẹ̀. Ó díjú, ó ṣe bí ẹni pé òun sùn lọ. Kò sùn rárá, ó ṣà ń fẹ́ mọ gbogbo ọ̀rọ̀ ni. Nítorí ẹ̀sán bọ̀ ni ẹni tí máa ń gbà níyànjú tẹ́lẹ̀ rí, òun ló sì máa ń sọ ohun tí ó bá gbọ́ ní òde fún. Ìgbà tí kò sì ti sí mọ́, ọba kò gbọ́ nǹkan kan. Eléyìí ló mú kí ọba náà máa lo irú èdè yìí, kí ó ṣe bí ẹni pé òun sùn, kí ó má sùn rárá. Báyìí ló ṣàṣe lọ́jọ́ yìí tí àwọn obìnrin méjì tí wọ́n ń ṣiṣẹ́ ní ààfin bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ara wọn. Ọ̀kan dáhùn, ó ní: ó ti wá dójú ẹ̀ báyìí, ǹjẹ́ ọba alayé Okonkwo ṣé yóò lè fi ojú kan ìyàwó rẹ̀ ẹ̀sán bọ̀ mọ́ báyìí? Ìyókù yóò tún díjọ́ mẹ́jọ nù o. Nínú ìwé Àdìtú Olódùmarè láti ọwọ́ Alàgbàdì Òfágúnwà, lórúkọ ẹnìkejì mi tájọ mú ètò tòní wá sí ti ìgbọ̀nyín Adégbòyega Àlàní, ó ní èmi Adéwálé Abdulrahman, ó ní mo fi ń kíyín kú ìsinmi òní, ẹ sì kú ìmúraṣẹ́ ẹ̀tọ́lá. A tún máa bára wa pàdé nígbà tí yóò bá díjọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá lárinrin. Ó dìgbà.

0: ó máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ ẹ̀wọ̀n ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419 àlàáfíà ara wo ní bí fíafíà.

0: bọ́ọ̀kì ògùn ògbólògbó àgbà ọdẹ abàgọ tí ẹmí lọ́wọ́ adágọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bí kẹ́dọ̀ máa mú àmúgbó rere kábàánì bẹ́lọ́n lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú àbọ́ọ̀kì ògùn àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò àbọ́ọ̀kì ògùn lẹni náà àgọ́dẹ ni bàbá tó dẹgbó títí sawo bólú gbọ́sẹ̀ ọdẹ ìjùsà pàdé olúbíkì ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú àbọ́ọ̀kì ògùn àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
1: tẹlifọ́nù. 08 24 91 36 69
0: àbọ́ọ̀kì ògùn àgbàlagbọ̀ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yomi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di.

0: ẹja tó ń jọ se bẹ́ẹ̀ ká tún jọ sí pẹ́lẹ̀ ọ̀rọ̀ síra wa létí lórí ètò lálẹ́ tèmi. Ilé ayé ta wà ẹ́ ó dùn ó sì dùn gbé bẹni bá lálàáfíà tó péye. Ìṣòro ṣe ń lo ilé ayé torí pé ẹni tó bá wà nílé ayé pẹ̀lú nira àti ìdààmú fìtínà kò ní ráyé gbé o. Kí ni mò ń fọ̀ lẹ́nà tàbí tí mò ń nà lẹ́fọ̀ fún ẹni wípé ilé ayé ta wà ìrọ̀rùn ló ṣe é lò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ wà bí wọ́n bá rìnrìn àrìn pé bèbá ẹ̀ wọ́n mọ mí hẹlẹhẹlẹ ni bí olókè ilẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin àtọkùnrin míì ni wọ́n ti ṣègbéyàwó lọ́kọ láyà ọjọ́ ti pẹ́ wọn òrèrè ìgbéyàwó tí wọ́n bá gbọ́ pá báyìí omi ló kan sórí ipá àná lóòótọ́ o elédùnmọ̀rẹ̀ lọba ti sọmọ o kò sẹ́ni tó lọ́mọ lọ́dọ̀ bàbá àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ògùn wọn ò lọ́mọ lọ́dọ̀ tí wọ́n fún òyàn o ọba ní sọmọ o ṣùgbọ́n ayé tí ń pè ọ́ lágàn ó kọ tó bí ire ọ̀sọ́ ṣàgán o ìdádúró lo ní òun tó wá fàdádúró ni wọ́n lo ewé àtegò láti ṣe ìtọ́jú àti àwòtán àti àmúkúrò rẹ̀ lọ́lẹ̀ ayọ̀ ọba sọnú ìwọ náà ó dọlọ́mọ. Ìkórira láyé fi sẹ́lòmíì lọmọbìnrin míì bó ṣe rẹwà tó kù sí ní lọ́kọ tí wọ́n bá ti làmọ́lẹ̀ tán bí gígẹ́dú wọ́n já jù ú lẹ̀ ni bẹ́lòmíì bá sọ̀rọ̀ láwùjọ òun ní gba tiẹ̀ bẹ́lòmíì bá dé pàdé ìpàdé ó sì tukọ̀ ẹ kórí bẹ́ẹ̀ ìkórira ayé ní ṣe bí èèyàn ní ṣe ká. Ọmọkùnrin tó jẹ́ ọmọkùnrin gidi bá jí làárọ̀ gbogbo ara rẹ̀ bá nà báyìí kí gbogbo ara rẹ̀ ó nà ni tọ́ba di àsìkò tá a ní kẹ́lòmíì tó yẹ kó lọ sẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ẹni tẹ́ àṣìlẹ̀tọ́ fún yóò wá bẹ̀rẹ̀ tán nígbà tó mọ̀ yìí pé òun kojú ìṣòro kan àwọn ọmọbìnrin tá a sì fẹ́ ń sìn yáni kàní sọ oúnjẹ ni o méje ń tàn o bẹ́ẹ̀ èèyàn bá lè gbìyànjú tó o bá lọ fẹ́yàwó àwọn tí ọmọ ọba ọgbà lánà lọ lọ fẹ́ fún ló fi jẹ́ pé ọ yẹ kọ́mọkùnrin kó tó ọmọkùnrin ipa ewé àtegbò náà ka ẹ méje ń tàn yín o bàbá òkè ogun tó bá pewé làárọ̀ àjẹbí mọ̀nàwá kó tó dalẹ̀ tó bá sọ̀rọ̀ ewé àtegbò yìí ni bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ lẹ́nu koso tó kù láyé làákò tó mojú ewé àtegbò báyẹ̀ lè mọ̀ orílẹ̀-èdè india táwọn èèyàn wá ti lọ gbà tọ́jú ewé àtegbò ni wọ́n ń lò ń bẹ̀ àwa lọ́mọdé eléegun àwa lọ́mọ ẹlẹ́ran tá à ń jà sàmé egun aláṣọ wá ń wà kí sàwà lálẹ́ ewé àtegbò kó tó di wípé wọ́n fẹ́ síjú wa kúrò ń bẹ̀ nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemeko grammar school ni àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ògùn wà o gbogbo kíní sí ọ̀tọ̀ kàkún sòrò tọ̀ wá rò páyàn mọ́ tiẹ̀ yàtọ̀ àdúrà tiẹ̀ náà gbà bọ́pọ̀lọpọ̀ ológun ẹlẹ́gbẹ́ ẹ̀dá ṣe ń pè wá tí wọ́n ń ṣàdúrà fún wa pé àmọ̀dúpẹ́ tẹ júwèé ọ̀dọ̀ bàbá òkè ògùn fún wa o àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá tí wọ́n sọ mọ́ bàbá ni ẹ máa dúpẹ́ fún Elédùmarè Elédùmarè lọba tí ń ṣe o ọlọ́run gbàdúrà tiẹ̀ náà inú oṣù kẹfà tá a wà yìí kó tó kolẹ̀ ọ lẹnu ọpẹ nọmba tó lè pè wọn sí rèé o 08024 91 36 69 08024 91 36 69 08024 91 36 69 nọmba àwọn nu nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemeko grammar school lákùrẹ́ ń bì ni wọ́n wà ẹ jẹ́ ń dókè lọ́hùn kí n gbọ́ ìpolongo wọn mò ń padà bọ̀ ẹ kú u kalẹ̀ ìṣọ̀lá akẹ́rẹ̀mí ó lè kí n kà ló kọ́ mi o.
1: Àwọn máa ṣe fà ìsọ̀ wà ní ayé wa o, àwọn lọ́la fi hàn
2: bàbá òkè ògùn ògbólógbò àgbà ọdẹ abàgọ tiẹ mi lọwọ adàgbà ọjìnmí oníṣègùn ìbílẹ tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo ìkẹdọ ọmọ mú àmúgbó rere kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú bàbá òkè ògùn àgbà ọjẹ oníṣègùn ìbílẹ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò bàbá òkè ògùn lẹni náà àgọ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú bàbá òkè ògùn àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ̀lọ́ àǹfààní wà fẹ́yìn tẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifóònù 08024 91 36 69
2: bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemeko grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 24 91 36 69 08 24 91 36 69 alaafia ara wo ni di fiafia.

0: Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ta lé òní torí ìjọba àkó ẹ̀jẹ̀ mú wa lóní kánkànkàn torí pé èní kúrò ọ̀la jìnà orí òsì gbantá fẹ́ ṣe á gé gbogbo ẹ̀ pépèpé bí a wọ bàbá àsọnù arákùnrin kan ń bẹ àbíbù lórúkọ ẹ̀ bàbá tó bí ní ìyàwó méjì ṣùgbọ́n ẹ̀ làkọ́fẹ́ ìyàwó lọ́dọ̀ bàbá ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ tẹ̀fílà ànfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí àtẹ́gùn gbogbo títí gbọ́ mi gbé tò lálẹ́ òní láàbí òní sálẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan yìí ò lágbára àláwòrán bí. Wọ́n tán àbíbù ọlọ́ọ̀lẹ́ẹ̀wé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ti girama ṣùgbọ́n láti iléèwé girama mu ó kù dẹ̀dẹ̀ kó parí ni wọ́n ti rí wípé ìrìn àbíbù ọ̀fẹ́ mọ́ ò. Àwọn tí ń bá rìn bíi kan mú gbáná kan mú pàyà ó ti bẹ̀rẹ̀ sí mú mú kùmù. Àwọn Nàìjíríà kódà gbòóyá lóde pé àbíbù fẹ́ mọ́ ṣe bíi ẹni tí ó ní skánskán ọyọ kó ti yé yín. Bàbá ẹ̀ wò yí pé ìṣòro ti dé o. Bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí í mójútó o, ó bẹ̀rẹ̀ sí í náwó lé lórí. Ngbọ̀ yá làbíbù sá lọ sílùú Ìbàdàn lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀. Tẹ̀ni mo rí lónìí kó nú o tó má fọjọ́ kejì rí. Ẹsẹ̀ mọ̀nàmọ̀nà bíi iná àwọn NEPA. Ọmọ Nàìjíríà gbò yá bàbá ẹ gbìyànjú wọn wá rí ọmọ bíbù ó bẹ̀rẹ̀ sí ṣètọ́jú ẹ̀ ó wò ó pé o lè ní kàgbà kọ́mọ ṣe lójú fìrí sọ wá ṣeéṣe kó jẹ́ pé ọmọ tí mi ò bí báyìí kí ni tó ṣubú tẹ̀wọ̀n bó ṣe jáde sọ̀rọ̀ eré o ọmọ Nàìjíríà kí ni wọ́n sọ fún un. Bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ lágbára aláwùrabí èyí tẹ ẹ dè tó dè elédùnmarè tí ń bá yín dè èyí tẹ ẹ tú tó sì tú elédùnmarè ò ní kọ fún yín o. Ọmọ Nàìjíríà wọ́n jọ yẹ ń wípé kòkòrò tí ń tẹ̀ fọ́ àbíbù ara ẹ̀ fọ́ lọ́wọ́ o. Ìyàwó mélòó lẹni wọ́n ń bi bàbá àbíbù onímúyàwó méjì ìyàwó yí kékeré hun ẹ lọ pè wá. Ọmọ Nàìjíríà la fi sọ pé ìṣòro tí ń ṣẹlẹ̀ sọ́pẹ̀lọpẹ̀ ẹ̀dá kì í ṣojú lásán o ṣùgbọ́n nítorí ipò ọ̀yà múgùn ló fi ń wòye pé bọ́yọ̀ wà ordinary bíbélì ní gbogbo ntẹ́lẹ́dùnmọ́ rẹ̀ dáadáa ni ayé ní ṣe bí èèyàn ní ṣe ká. Okay àpẹẹrẹ rẹ̀ sọ ò lè bímọ kọ wá wò pọ́mọ tó o bí ọ̀fẹ́ kó ní lárí. Okay kò ṣeéṣe bẹ́lẹ́dùnmọ́ rẹ̀ náà ṣe rí nu elédùnmọ́ rẹ̀ gbogbo wa ló nífẹ̀ẹ́ sí. Kẹ́ ẹ bára burú tó ṣẹlẹ̀ sí yẹn ẹ lọ ṣe wádìí ẹ̀ èèyàn náà lẹ́ẹ̀bàá díẹ̀ èèyàn náà ní kó pàṣán ti ọmọ èèyàn bí rọ wọn o. Ọmọ Nàìjíríà nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ sí ọdẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tóó di wípé ọwọ́ adoníṣègùn òbílẹ̀ sẹ́mọ̀ páwọn ọdẹ nílẹ̀ Yorùbá àwọn ọdẹ a máa gbówó gan tààrà. Nọ́mbà wọn rèé 08024963669 08024913669 nọmba tẹle pe bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ sínú wọn jáde sọ̀rọ̀ àbíbù wọn jẹ́ òye àwọn pé ìyàwó bàbá ẹ̀ lọ́wọ́ à ń dé ọ̀rọ̀ ẹ̀ wọ́n pe ìyàwó bàbá ẹ̀ bàbá fi gbólóhùn Yorùbá bá sọ̀rọ̀ kí ló dé lóòótọ́ Yorùbá a máa sọ pé ilé olórogún ilé ogun ni ṣé dandan ni kó lórogún ọ̀ṣọ́gun ni. Ìyàwó bàbá ẹ̀ jẹ́wọ́ wípé òótọ́ ni bọ̀dá àbíbù ṣàgbà ọmọ òun ọkùnrin kò sótó ń bí náà làbí kẹ́yìn. Ọmọ Nàìjíríà ọwọ́ a fẹ́ bà ń ràwọ̀ jẹ́ torí pọ́ jẹ́ àkọ́bí lọ́kùnrin fún ọkọ rẹ̀ ọ̀ṣọ́dẹ̀ tí mo gbáná kiri ẹjẹ ìdókè lọhùn kí n gbọ ìpolongo mo ń padà bọ ẹ kú kalẹ.
1: Káwọn bá ṣe fa ìṣòro wa ní ayé wa o káwọn lálàáfíà ìyẹn ló dára jù.
2: Ó dé
1: baba oki ogun
2: ogbologbo agba ode abago ti emi
1: to wa dagbo jimi onisegun ibile
2: to mi wi ategbo fi so ma dari hunu lore fi tu won kale kuro ninu ogun aye gbogbo
1: bi kedo ma mu abugo rere
2: ka ba ni belon lori awon oju olorun ni aye pon omi buruku si ninu
1: kokun elena ma nko ni loju
2: baba oki ogun
1: agbojo onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare wi ategbo
2: baba oki ogun leni na
1: agode ni baba to degbo titi sawo bolu gbose
2: ode ju sa
1: pade olubike jo si lo fi nsin gbari ori re fun teru tomo
2: won na gbera nle
1: matagulu tuku
2: baba oki ogun
1: agbode onisegun ibile ni omo tolo
2: anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu akure
3: telephone 08 24 91 36 69
1: baba oki ogun
2: agbalagbo ode onisegun ibile to gbona jajaja
3: mo ki gbogbo eti to ngbo mi gbogbo wo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akura ma bo wa si number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re 08 24 91 36 69 08 24 91 36 69 alaafia ara wo ni di fiafia
0: ama Nigeria ba ti seto e Olorun tin da ogo pada tori pe abebu koda o ti pada sile ekewu tin lo kewu kale ke ki ba se pe baba re na to mo ibile to wo pe o le oni gagba ko ma se lodu firi opolopo lo wa nu damu to mo nje ibanuje fun e si ko e gbegbe se am baba wa le do hun ana won pe kini kan ni ese tai tan ba bi mo won lo bere bo mo se rin ti o fi ni nisoro gbogbo e la ko la si mo laye se diju ju la ko ye o won so fun gba na pe omo yin oba ilu ni o je to ba dagba o won wa mu ku won o seto pe e mu ku labe ota won so fun lo mi wi pe awon kolo bayi awo bayi mama wo nu aso mama lo nkan bayi koda mama je nkan bayi gbogbo e ni o si mo o ti daamu fi wa dori agba wa kodo won seto ntani ku won se tai o gba wa lori ategun lati so o je bureni awon olugbebe won pa oro wa si ni titi bele abi ibu ti pada bo opo opolopo lo wa wa nu rusoro bayi to je pe won o le gbegbe se ni won se pe nu soro kanrin kese mo fi so fun opele aye ta wa e awa sare je nbe ni aye kala se ti ku se awon to ti wa loke gan fe kelomi ojo yin awon mo iwo lo la kaka lo gbiyanju lo wo pe o gbodo deru eyin awon kan be odu adegun ni won o won o sun lo waju won o sun lo eyin mo gesin ri aye yi yago fun won o iwo lo pe opola isele ta le oniri omo Nigeria number te fi daseto leyin eto 07039 582607 07039 582607 07039 582607 isela kan mi o le kin ka lo ko mi kan ala yo ka pade ni re ka ma do lodi leyin ara wa a pade to ba dojo mejo eyin oni ku emi ni oni ku a jo fa iku degbera ni lagbara alawura bi o dojo mejo
1: baba oki ogun
2: ogbologbo agba ode abago ti emi
1: to wa dagbo jimi onisegun ibile
2: to mi wi ategbo fi so ma dari hunu lore fi tu won kale kuro ninu ogun aye gbogbo
1: bi kedo ma mu abugo rere
2: ka ba ni belon lori awon oju olorun ni aye pon omi buruku si ninu
1: kokun elena ma nko ni loju
2: baba oki ogun
1: agbojo onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare wi ategbo
2: baba oki ogun leni na
1: agode ni baba to degbo titi sawo bolu gbose
2: ode ju sa
1: pade olubike jo si lo fi nsin gbari ori re fun teru tomo
2: won na gbera nle
1: matagulu tuku
2: baba oki ogun
1: agbode onisegun ibile ni omo tolo
2: anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu akure
3: telephone 08 24 91 36 69
1: baba oki ogun
2: agbalagbo ode onisegun ibile to gbona jajaja
3: mo ki gbogbo eti to ngbo mi gbogbo wo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akura ma bo wa si number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re 84 91 36 69 Alaafia ara wo ni di fi afia.
4: Mo ngbadun adaba.
5: Gbogbo wa la ngbadun adaba.
6: Baba kere wa de balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kere wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra tiẹ̀kọ́sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi pi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kere wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kere wa. Bàbá kere wa wà pé mi débẹ̀.
7: Bàzú Ọlọ́run máa járó bò ń àìsàn.
8: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá kere wa aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
9: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
8: Fóònù nọmbà mi 08164122777. Kí làá mọ̀?

0: tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà aṣúkẹ́ṣú.
1: Mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street Àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà, gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Phone number mi 08164122777.
0: Àgbo Márúgbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà titi ẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
1: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street Àkúrẹ́.
2: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́,
5: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
6: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ sì pọ̀ ó níye lórí ju ìyìn kíyùn lọ. Lónìí ètò the hour of the truth ti iléeṣẹ́ First Baptist Church Òkèdọ́gbọ̀n ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣe agbátẹrù fún látúntẹ́ pẹpẹ sí orí agbagbe. Orúkọ tèmi ni oníyìn rere Jésù Jìmádé Olúọba Níṣọlá rẹ̀ bàbá ìyìrẹ́. Ẹ jẹ́ àtẹríba fún àdúrà.
1: Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tí ẹ tún fún fún wa láti jẹ́ ẹni tí yóò tún jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ iyì èyí tí ẹ ti rán sí wa nínú iṣẹ́ ìránṣẹ́ wákàtí òtítọ́. Bàbá ẹgbẹ́.

0: A tún ti wá síwájú yín ní òní láti gbọ́ ọ̀rọ̀ iyè ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ ẹ̀rù lágbára. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìyanu, ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìgbàlà, ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìràpadà lópin ìrìn àjò ayé wa. Lórúkọ Jésù ẹ jẹ́ ká bá yín jọba. Ìránṣẹ́ yìí tẹ fẹ́ lò ẹgbà ẹnu wọn sọ̀rọ̀. Ẹ ṣe torí pé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa. Olúwa fún mi láyọ̀ Ládàpọ̀ ni orúkọ mi.
1: Orúkọ yín gbà wá.
2: My name is Reverend Dr. Joshua Oladapo. 08037453962. 08037453962 is my name.

0: Today's message is the essence of the kingdom.
1: Kókó ẹ̀kọ́ tòní ni àwọn ohun pàtàkì tí ń bẹ nínú ìjọba.
0: In the kingdom of heaven are to be discovered two key elements.
1: Àwọn kókó nǹkan pàtàkì méjì kan ló ń bẹ nínú ìjọba ọ̀run.
0: First, there is a king, the God of heaven.
1: Ohun àkọ́kọ́ ni pé ọba kan ń bẹ níbẹ̀ tí í ṣe Ọlọ́run ọ̀run.
0: Second, God the King has subjects, his obedient believers.
1: Ohun kejì ni wípé àwọn tí ó jẹ́ onígbàgbọ́ tòótọ́, àwọn ni ọmọ ìjọba náà.
0: This, in essence, is what comprises the kingdom of heaven, a king and his subjects.
1: Àwọn nǹkan pàtàkì méjì tí ń bẹ nínú ìjọba Ọlọ́run náà nìyí, ọba àti àwọn ọmọ ìjọba rẹ̀.
0: This King of Glory performs two essential functions. He sends forth his law that governs his kingdom, then he protects his people from all of their and his enemies.
1: Ọba yìí sì ní ojúṣe méjì. Ojúṣe àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ tí ọba yìí bá sọ, òun ni òfin tí ń jẹ́ ìlànà fún àwọn ọmọ ìjọba rẹ̀, àti wípé òun ni agbára. Ojúṣe rẹ̀ sì ni láti dáàbòbò gbogbo àwọn ọmọ ìjọba rẹ̀ kúrò lọ́wọ́ ọ̀tá tiwọn àti gbogbo ọ̀tá rẹ̀.
0: Our part is simply to honor our king by performing his will according to his word.
1: Kí sì ni ojúṣe tí àwa tó jẹ́ ọmọ ìjọba rẹ̀? Ojúṣe wa ni wípé kí a bu ọlá fún ọba wa nípa bíbọ̀wọ̀ fún àti títẹ̀lé ohun tí ọ̀rọ̀ rẹ̀ bá wí.
0: The written word of God therefore replaces dependence upon oral tradition.
1: Èyí mú kí ọ̀rọ̀ ọba wa tí a kọ sílẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ sílẹ̀, rọ́pò àwọn àṣà àti ìṣẹ̀ṣe àbáláyé tí ń bẹ lórí ilẹ̀ ayé.
0: Hierarchy is cast out thereby, because the lowliest and highest alike within God's kingdom are placed on the same level as equal subjects.
1: Bákan náà, nínú ìjọba Ọlọ́run kò sí oyè èmi ni mo ga jù ọ lọ, nítorí gbogbo àwọn ọmọ ìjọba náà ló jẹ́ ẹni ìrẹ̀lẹ̀, àti wípé àwọn tí ó kéré àtàwọn tó ga, wọ́n wà ní ìpele kan náà níwájú Ọlọ́run.
0: The word of God judges both. So each person for himself must judge the content of that message and obey the king.
1: Àti wípé ohunkóhun tí ọ̀rọ̀ Ọlọ́run bá wí ni àwọn ọmọ ìjọba náà mú gẹ́gẹ́ bí òṣùwọ̀n láti fi ṣe òdiwọ̀n ohun gbogbo tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹnikẹ́ni àbí ohun tí wọ́n bá rí.
0: The Apostle Paul commands that such discernment be practiced by each and every

0: yàn.
1: Paul apostoli ó sì pàṣẹ wípé kí gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ kí ó máa fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgbéyẹ̀wò ohunkóhun tí ó bá gbọ́ láti mọ̀ bóyá òtítọ́ ni àbí kìí ṣe òtítọ́ gẹ́gẹ́ bí ó ti wí ní Kọ́ríntì kìíní orí kẹwàá ẹsẹ̀ ìkẹẹ̀dógún.
2: 1 Corinthians 10:15 says, I speak as to wise men, you judge what I say.
1: Ó ní èmi bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ènìyàn ẹ̀yin ẹsẹ̀ ìdájọ́ ohun tí mo wí.
2: Again, we are told to examine everything carefully and hold fast to what is good. 1 Thessalonians 5:21.
1: Bákanná, nínú Tẹsalóníkà kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlélógún, ó ní kí a máa gbé ohun gbogbo yẹ̀wò dáradára kí a sì di èyí tí ó jẹ́ òtítọ́ mú sinsin.
2: Even in the gathering of the church collectively, this is to be done, as we learn from 1 Corinthians 14:29.
1: Bákanná, nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn Ọlọ́run, Kọ́ríntì kìíní orí kẹrìnlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n sọ fún wa wípé kí a máa ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀.
2: 2 or 3 prophets should speak, and the others should judge and evaluate what is said.
1: Ó ní kí wòlíì méjì àbí mẹ́ta kí ó sọ̀rọ̀ kí àwọn tó kù tí ó ń gbọ́ kí a sì ṣe àgbéyẹ̀wò àbí kí a ṣe ìdájọ́ ohun tí wọ́n ń gbọ́.
2: Also, independence, self-will, and unholy tolerance of diversity are abolished by the coming of the kingdom of God.
1: Ìdí nìyí tó fi jẹ́ wípé àní wíwá tí ìjọba Ọlọ́run dídé tí ìjọba Ọlọ́run ń dé èyí wá gbo dẹ́kun fún gbogbo ìwà bó ti wù mí lèmi ó ṣe àti ìwà ìmọ́ gbogbo tí àwọn ènìyàn ń ṣe lónírúurú ọ̀nà.
2: None are free to serve sin, self, or superiors.
1: Nítorí kò sí ẹnìkankan tí ó ní òmìnira láti sin ẹsẹ̀ tàbí ara tàbí àwọn ajúnilọ́mọ́.
2: All are rather set free to simply serve the king in harmony with other fellow servants.
1: Nítorí gbogbo onígbàgbọ́ pátápátá ni a ti dá nídè kúrò nínú irúfẹ́ ìgbèkùn ìsìn ènìyàn báyìí láti máa sin ọba náà ní ìbámu àti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará nínú Olúwa.
2: Customs in this kingdom of heaven are different than those encountered among men.
1: Ẹ wá rí pé àwọn ìlànà ìṣẹ̀ṣe nínú ìjọba Ọlọ́run ó yàtọ̀ gédéńgbé sí èyí tí ń bẹ lórí ilẹ̀ ayé láàrin àwọn ènìyàn.
2: Speech is governed by a different spirit and employed unto another end than that of us.
1: Nínú ìjọba Ọlọ́run, àwọn ènìyàn Ọlọ́run a máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run bá ti darí wọn. Ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ sì jẹ́ ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tí ó máa ń ṣe jẹ́ àǹfààní fún àwọn ẹni tí ó ń gbọ́ ó yàtọ̀ sí ti ayé níbí tí wọ́n ti máa ń sọ tó bá wù wọ́n lásìkò tí ó bá wù wọ́n.
2: Dress is simple and modest, free from excessive cost or improper exposure.
1: Eléyìí yóò yọ aṣọ wíwọ̀ sílẹ̀. Nínú ìjọba Ọlọ́run, ìwọsọ àwọn ènìyàn mímọ́ jẹ́ ti ìwọ̀ntúnwọ̀nsì. Wọ́n sì ń fi àwọn aṣọ ìwọ̀ntúnwọ̀nsì wọ̀nyí sí ara wọn lọ́sọ̀ọ́. Wọ̀nyí wọ aṣọ olówó iyebíye tó pọ̀ jù láti fi owó ṣòfò. Wọ̀nyí sì wọ aṣọ tí ń fi òhò wọn sílẹ̀.
2: Treasures and self-indulgence are despised, while appetites do not impel their actions.
1: Ọ̀rọ̀ níní, kíkó ọ̀rọ̀ jọ àti ìpọ́n ara ẹni lé kìí ṣe tó jọjú lójú àwọn onígbàgbọ́ òdodo nítorí pé ìwà àti ìṣe àwọn nǹkan tí wọ́n là kọjá kò lè mú wọn ṣe lòdì sí ìlànà Ọlọ́run wọn tí wọ́n gbàgbọ́.
2: Flattery, coercion, or threats of pain fail to move them to stray from their course.
1: Bí wọ́n pọ́n wọn, àbí bí wọ́n bẹnu àtẹ́ lù wọ́n, àbí tí wọ́n bá dókokò mọ́ wọn, ìyẹn ò mú wọn yẹ̀ba kúrò nínú ìlànà Ọlọ́run èyí tí wọ́n ti dúró dì mú sinsin.
2: Neither bribery nor sanctions divert their way.
1: Kò sì sẹ́ni tó lè fi owó ẹ̀yìn àbí owó rìbá àbí ìhàlẹ̀ mọ́ni dókokò mọ́ wọn láti mú wọn yẹ̀ba kúrò ní ojú ọ̀nà náà.
2: Titles, promotion, prosperity, prominence, and pride are things despised in their eyes.
1: Ẹnikẹ́ni ò lè fi ipò àbí ìgbéga àbí ọ̀rọ̀ níní àbí jíjẹ gàba fúnfúnyàn nípò lórí àwọn ẹlòmíì fi tù wọ́n lójú.
2: They are aliens and strangers describes them very well.
1: Àwọn onígbàgbọ́ òdodo gbà wípé àtìpó àti àlejò ni àwọn jẹ́ láyé yìí.
2: Expatriates residing on earth briefly until returning to their homeland are what they are.
1: Àwọn tí a rán níṣẹ́ tí a fún ní ojúṣe kan pàtàkì láti ṣe lórí ilé ayé bí àwọn àlejò tó jẹ́ wípé kò ní pẹ́ kò ní jìnà tí wọ́n fi padà sílé wọn.
2: These are the ones whose citizenship is in heaven. Philippians 3:20.
1: Wọ́n gbà nínú ọkàn wọn wípé àní ìlú ìbílẹ̀ àwọn ń bẹ ní ọ̀run gẹ́gẹ́ bí Philippi 4:1 wí.
2: Born and bred from above, partakers of a heavenly calling, Hebrews 3:1.
1: Bákan náà ni Hebrews 4:1, ó sọ fún wa wípé ọ̀run ni a ti bí wọn, láti ibẹ̀ wá sì ni oúnjẹ wọn ti ń wá.
2: They are subjects of the kingdom of God with a new king and his written law and with completely transformed practices.
1: Wọ́n jẹ́ ọmọ ìjọba Ọlọ́run, ọba wọn tuntun yìí àti ọ̀rọ̀ rẹ̀ tí a ti kọ sílẹ̀ ni wọ́n fi ń ṣe atọ́kùn ìgbé ayé wọn lórí ilé ayé ń bí ó sì mú kí ìwà wọn yàtọ̀ gédéńgbé sí àwọn ènìyàn ayé.
2: God determines both what his kingdom is and those dwelling in it according to his word.
1: Ọlọ́run ọ̀run yìí a máa fi ọ̀rọ̀ agbára rẹ̀ ṣe òdiwọ̀n bí ìgbé ayé àwọn tí ń bẹ nínú ìjọba rẹ̀ yóò ti rí àti àwọn ìwà àti ìṣe tí ó ń fẹ́ rí nínú ìjọba rẹ̀.
2: Heaven's kingdom replaces God's with the Lord of glory.
1: Nínú ìjọba Ọlọ́run kò sí ẹni tí ó mọ kò sí ẹni tí mọ òrìṣà tàbí àwọn irúnmọlẹ̀ kankan torí pé Ọlọ́run ògo ni ọba tí ń jọba níbẹ̀.
2: The majesty on high takes the place of earthly rulers.
1: Kò sí ẹni tí ó bu ọlá fún ẹnì kankan lórí ilé ayé irúfẹ́ ọlá tí wọ́n ń fún Ọlọ́run ọ̀run tí ó ń jọba.
2: The written word of the king cancels oral traditions.
1: Lọ́kàn gbogbo àwọn onígbàgbọ́ òdodo wọ̀nyí, ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ sílẹ̀ nínú Bíbélì ti di ohun tí ó ga ju àṣà àti ìṣẹ̀ṣẹ̀ ayé lọ.
2: The majority rule or independent self-will are replaced by the word of God and its truth.
1: Àwọn onígbàgbọ́ òdodo ọmọ ìjọba ọ̀run yìí wọn kì ń lo àṣà wọn kì ń tẹ̀lé àṣà bí wọ́n bá ń pé ẹgbẹ́ ẹgbẹ́ kí ẹ bá wọn gbé kán mọ́ bàá gbé sẹ́ǹkùlé rẹ àbí bó ti wù mí lèmi ó ṣe bí n bá ṣe rò pé màá ṣe ni ó tọ́.
2: God's kingdom and denominational kingdoms are quite different from the kingdom of heaven.
1: Ìjọba Ọlọ́run àti ìjọba àṣà ìbílẹ̀ ayé yìí àti ti àwọn ẹlẹ́yàmẹ̀yà ó yàtọ̀ gédéńgbé sí ìjọba ti ara wọn.
2: In the kingdoms of men, the individual is free to do only what has been determined by rulers, which is not freedom at all.
1: Nínú ìjọba ènìyàn, ẹ máa ń rí wípé kò sí ẹnikẹ́ni kò sí aládani ẹyọ ẹnìkan ṣoṣo tó lè dá nǹkan kan ṣe. Ihun tí àwọn aláṣẹ àwọn olórí bá wí ni wọ́n gbọ́dọ̀ ṣe bọ́n sì sọ pé kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ ṣe.
2: Within the kingdom of heaven, there is government without tyranny because Christ is our king.
1: Ṣùgbọ́n nínú ìjọba Ọlọ́run kò sí ìjọba ìwà abàṣẹ wà àfipátẹnimọ́lẹ̀ nítorí pé òmìnira ń bẹ níbẹ̀ ṣùgbọ́n òmìnira yìí kò ní mú kí àwọn tí ó wà nínú òmìnira náà ó dẹ́sẹ̀.
2: But there is also liberty without lawlessness because Christ has set us free to serve him and one another, not to serve sin, self, or superiors.
1: Àwọn onígbàgbọ́ òdodo tí ó ní òmìnira Kristi yìí wọ́n yìí lo òmìnira náà láti dá ẹsẹ̀ nítorí pé Kristi ti sọ wọ́n di òmìnira láti sin òun tìkára rẹ̀ àti láti sin ara nínú Olúwa kìí ṣe láti sin ara tàbí ẹsẹ̀ tàbí àwọn ajuni lọ.
2: In Christ's kingdom, the society speaks to the individual and the individual can speak to the society.
1: 'Nínú ìjọba Kristi yìí, ẹ̀tún wo eléyìí, níbẹ̀, ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́, wọ́n lè bá ẹyọ ẹnìkan soso sọ̀rọ̀, àti wípé ẹyọ ẹnìkan soso náà sì lè bá ìpéjọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀.
2: Individuals can be required to conform to the cultural idea of the kingdom of heaven without it becoming oppressive.
1: Èyí túmọ̀ sí pé bí ẹyọ ẹnìkan soso bá ní láti bá ìpéjọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀, ìyẹn ò túmọ̀ sí pé ó ga ju àwọn tó kù lọ àbí kí ó máa fi ipá tẹ àwọn tí ó ń bá sọ̀rọ̀ mọ́lẹ̀.
2: Every individual is accountable to obey the word of God, which is the ideal of the kingdom of heaven.
1: Gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú ìpéjọpọ̀ ìjọba náà ni ó ní ojúṣe láti tẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá sọ nítorí pé òun ni òṣùwọ̀n tí wọ́n fi ń ṣe atọ́kùn ayé wọn.
2: On the other hand, the entire society can be called upon by a single person to amend its ways when it is gone astray.
1: Nígbà mìíràn ẹ̀wẹ̀, tí ìpéjọpọ̀ àwọn ènìyàn bá ṣe lòdì, tí wọ́n yẹ̀bá kúrò ní ojú ọ̀nà náà, ẹyọ ẹnìkan soso tí Ọlọ́run bá ṣí lójú láti rí ìsìnà náà lè bá ìpéjọpọ̀ àwọn ènìyàn náà sọ̀rọ̀ láti pè wọ́n sí àkíyèsí.
2: And the individual can do that without becoming a rebellious outlaw within that kingdom.
1: Bí ẹyọ ẹnìkan soso yìí bá sì ṣe bẹ́ẹ̀, ó ní agbára àti oore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ láì jẹ́ ẹni tí ó jẹ gàba lórí àwọn ẹni tí ó ń bá sọ̀rọ̀.
2: Waywardness on the part of either is to be resolved by recourse to the scriptures.
1: Èyí túmọ̀ sí wípé bó bá jẹ́ wípé ìpéjọpọ̀ ni àbí ẹyọ ẹnìkan soso ló ṣe lòdì, èyí ó wù kó ṣe lòdì nínú àwọn méjèèjì, ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n lè fi mú àwọn méjèèjì bọ̀ sípò ìbáṣe aládani ẹyọ kan àbí ìpéjọpọ̀ wọn.
2: Neither the present state of the society nor the novelty of the individual are to be given heed to.
1: Ìpéjọpọ̀ àwọn ènìyàn, wọ́n lè bá ẹyọ ẹnìkan soso sọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni ẹyọ ẹnìkan soso lè bá ìpéjọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ láì kíyèsí ipò tí wọ́n dì mú.
2: Man-made traditions may have crept into the practices of the majority within the kingdom of heaven.
1: Lóòótọ́ nígbà míì, àwọn ìlànà ènìyàn àbí ìṣẹ̀ṣe ènìyàn lè ti yọ́kẹ́lẹ́ wọ àárín wọn nípa mímọ rò wípé ohun tí ọ̀pọ̀lọpọ̀ bá sọ òun ló jẹ́ òtítọ́.
2: These must be corrected by returning to the word of the king.
1: Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run náà ni wọ́n fi ṣe ìbáwí àti wípé ni wọ́n fi mú wọn padà bọ̀ sípò láti jẹ́ ká mọ̀ wípé ohun tí ọ̀pọ̀ ènìyàn bá sọ kọ́ ló jẹ́ òtítọ́, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá sọ ló jẹ́ òtítọ́.
2: Also, any individuals who have gone astray in character must be called to repent to the standards of Jesus' kingdom.
1: Àti wípé bí ẹyọ ẹnìkan soso bá ti ṣe lòdì àbí tí ó ti yẹ̀bá kúrò ní ojú ọ̀nà náà, ìpéjọpọ̀ àwọn ènìyàn lè pe irú ẹni bẹ́ẹ̀ wá sí àkíyèsí kí láti kíyèsí ìwà àti ìṣe rẹ̀ tí ò bá ìfẹ́ Ọlọ́run mu mọ́ láìná ní ipò yòówù kí ó lè dì mú.
2: If we do not obey the word of God, then either the lawless cry of Jeroboam obtains, "To your tents, O Israel."
1: Ẹ jẹ́ ká kíyèsí o, nítorí bí ìpéjọpọ̀ àwọn ènìyàn Ọlọ́run ò bá kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run mọ́ tí wọn ò lo ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òṣùwọ̀n láti wọn ohun tí ó jẹ́ òtítọ́ àti ohun tí ìṣe òtítọ́ mọ́, ìyẹn túmọ̀ sí wípé wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìlànà àti ìṣẹ̀ṣe àwọn ènìyàn. Fún àpẹẹrẹ, bíi ti irú eléyìí tí Jeroboamu wí tí ó ń ké fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé kí oníkálukú padà sí àgọ́ rẹ̀, a ò lè rí eléyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run, inú ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ni Jeroboamu ti mú èyí jáde.
2: Or if we do not obey the word, the oppressive traditions of the Pharisees is enforced. Why do your disciples not walk according to the tradition of the elders?
1: Bí àwọn ènìyàn Ọlọ́run, àwọn ọmọ ìjọba rẹ̀, bí wọ́n bá yẹ̀bá kúrò lórí ọ̀rọ̀ Ọlọ́run láì fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ohun tí ó tọ́ àti ohun tí ò tọ́ mọ́, àpẹẹrẹ tó tún lè ṣẹlẹ̀ ni wípé yóò dàbí ti òfin àtẹnudẹ́nu àwọn farisí tí wọ́n ń bèrè lọ́wọ́ Jésù wípé èése tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ò fọwọ́ wọn kí á tó jẹun.
2: When we do not obey the word of God, both the society and the individual perish.
1: Bí a bá kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, tí a ò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ atọ́kùn ìgbogbo gbogbo tí a bá ṣe mọ́, in tí ó ṣẹlẹ̀ ni wípé ìjọba náà yóò wọ òkun, yóò sìnà.
2: Dear listener, if you are a genuine Christian, you no longer belong to yourself.
1: Olùgbọ́ mi ọ̀wọ́n, bí ó bá jẹ́ pé Kristẹni tòótọ́ ni ọ́, kó o yá lọ mọ̀ nínú ọkàn rẹ wípé ìwọ kìí ṣe ti ara rẹ mọ́ o.
2: 1 Corinthians 6:19-20 makes this very clear. Do you not know that your body is the temple of the Holy Spirit who is in you, whom you have from God, and that you are not your own?
1: Ìkíní Kọ́ríntì orí kẹfà, ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún, jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé, ó ní ẹ̀yin kò wá mọ̀ wípé, àgọ́ ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́, èyí tí ó ń gbé inú yín bí, èyí tí ẹ̀yin ti gbà láti ọ̀dọ̀ Ọlọ́run bí, nítorí náà ẹ̀yin kìí ṣe ti ara yín.
2: For you were bought with a price. Therefore, glorify God in your body and your spirit, which are God's.
1: Nítorí náà, a ti rà yín ní iye kan, ẹ̀yin kìí ṣe ti ara yín mọ́, ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín, àti ẹ̀mí yín ti ṣe ti Ọlọ́run.
2: You are slaves of the one whom you obey, either of sin unto death, or of obedience unto righteousness. Romans 6:16-18.
1: Ẹnikẹ́ni tí ẹ bá jọ̀wọ́ ara yín fún láti máa gbọ́ tirẹ̀, ẹrú rẹ̀ ni ẹ̀yin ń ṣe, ìbá ṣe sí òdodo nínú ìjọba ti Ọlọ́run. Ẹ̀yin kò wá mọ̀ wípé nígbà tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín fún ẹnikẹ́ni láti máa gbọ́ tirẹ̀, ẹrú rẹ̀ ni ẹ̀yin ń ṣe bí.
2: No, in this kingdom of light and life, you are not free to serve self.
1: Ara ò nínú ìjọba ìmọ́lẹ̀ àti ìyè yìí, ẹnikẹ́ni ò ní òmìnira láti máa sin ara rẹ̀.
2: Galatians 5:1-13 say, it was for freedom that Christ set us free. Do not be subject again to a yoke of slavery.
1: Galatia orí karùn-ún, ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkẹtàlá jẹ́ kó di mímọ̀ fún wa wípé òmìnira ni a pè wá sí kí a má sì ṣe tún ti ọrùn bọ àjàgà mọ́.
2: For you were called to freedom, brothers and sisters. Only do not use your freedom as an opportunity to indulge your flesh. Rather, serve one another humbly in love.
1: Ara mi lọkùnrin àti lóbìnrin, òmìnira tí a pè wá sí yìí, kìí ṣe òmìnira tí a lè máa lò láti fi dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí a fi sin ẹnì kejì nínú ìrẹ̀lẹ̀, nínú ìfẹ́.
2: Neither are we free to serve sin.
1: Bẹ́ẹ̀ náà ni, àwa a ò ní òmìnira láti sin ẹ̀sẹ̀ rárá.
2: Jesus answered them, I tell you the truth. Everyone who practices sin is the slave of sin. Therefore, if the Son makes you free, you will be really free. John 8:34-36.
1: Ẹ gbọ́ bí Jésù Olúwa ti wí ní Jọ́hánù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n sí ìkẹrìndínlógójì, ó wí pé, lótìítọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá ń dá ẹsẹ̀, ẹrú ẹsẹ̀ ní ṣe, nítorí náà, bí ọmọ bá sọ ọ́ di òmìnira, ìwọ yóò di òmìnira nítòótọ́.
2: Neither are we free to serve superiors.
1: A ò sì fún wa ní òmìnira bákan náà láti sin àwọn ajúnilọ.
2: 1 Corinthians 7:23 says, you have been bought with a price. Do not become slaves of men.
1: Ìdí ni wípé Kọ́ríntì kíní orí keje ẹsẹ̀ ìkẹtàlélógún sọ wípé, a ti rà yín ní iye kan, ẹ̀yin ẹ má ṣe di ẹrú èèyàn.
2: What we are meaning by this is that there are no rulers, no authorities in the church who lord it over the people of God.
1: In tí à ń sọ níbí pé a ò fún wa lómìnira láti sin ajúnilọ ni wípé nínú ìjọ Ọlọ́run tí í ṣe ìjọba rẹ̀, kò sí àwọn ajúnilọ níbẹ̀, àwọn ọmọ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ìpele kan lájọ wà níwájú Ọlọ́run.
2: Do we obey governing authorities and teachers and parents and government officials, of course, the word of God says so.
1: Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó di mímọ̀ bákan náà fún wa wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo nínú ayé níbí, a ní láti tẹríba fún àwọn ìjọba àbí àwọn òbí tó bí wa sínú ayé àbí àwọn ọ̀gá wa nílé iṣẹ́ níbi tí a ti ń ṣiṣẹ́. Nígbà tá a sọ wípé a ò lè sin ajúni lọ, ìyẹn kọ́ là ń sọ o. A ní láti tẹríba fún àwọn tí a sọ wọ̀nyí nínú ayé o.
2: Romans 13 verse 1 and 2 says this: Everyone must submit himself to the governing authorities, for there is no authority except that which God has established.
1: Gẹ́gẹ́ bí Rómù orí kẹtàlá ti wí, tí ó wí pé kí olúkúlùkù ọkàn kí ó foríbalẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kò sí láti ọ̀dọ̀ Ọlọ́run wá, àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run lè àtìlànà rẹ̀ wá.
2: The authorities that exist have been established by God.
1: Àwọn aláṣẹ tí ó wà láti ọ̀dọ̀ Ọlọ́run ni àtìlànà rẹ̀ wá.
2: Consequently, he who rebels against the authority is rebelling against what God has instituted, and those who do so will bring judgment on themselves.
1: Nítorí náà, ẹni tí ó bá tàpá sí àṣẹ, tí ó tàpá sí ìlànà Ọlọ́run, àti ẹni tí ó bá ti ń tàpá, yóò gba ẹ̀bi fún ara wọn.
2: But the law of King Jesus overshadows and replaces any law of man that is contrary to his will.
1: Ṣùgbọ́n bí a ti ń wí yìí, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ nínú ìjọba ti Ọlọ́run, nítorí kò sí àwọn ajúni lọ nínú ìjọba Ọlọ́run.
2: The rulers in Jerusalem forbid the brethren to preach in the name of Jesus.
1: Àwọn aṣáájú ẹ̀sìn ní Jerusalemu nínú Bíbélì, ńṣe ni a pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn pé wọn ò gbọdọ̀ wàásù ìhìnrere lórúkọ Jésù mọ́.
2: But in Acts chapter 5 verse 29, Peter and the other apostles replied, "We must obey God rather than men."
1: Ní ìṣe àwọn apostelì orí 5 ẹsẹ 31, níbẹ̀ ni Pétérù ti dáhùn, ó wí fún wọn wípé a gbọ́dọ̀ gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ.
2: Dear listener, are you a subject of King Jesus and his kingdom?
1: Torí náà ìwọ olùgbọ́ mi, ṣé ọmọ ìjọba Ọlọ́run ni ìwọ ń ṣe bí?
2: Prostrate yourself before him, obey his word, and love him with all your heart.
1: Tẹríba níwájú rẹ̀, kí o sì fi gbogbo ọkàn rẹ̀ àti àyà rẹ̀ fẹ́ràn rẹ̀, kí o sì tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí o ti wí.
0: Thank you for joining us today on Jesus the Light.
1: Ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lẹ̀ ayé.
0: We would like to hear from you.
1: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
0: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
1: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-4993.
0: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
1: Nítorí náà ẹ tó pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago 9:00 AM lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
0: Be doers of the word and not hearer only, deceiving your own selves.
1: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùsí ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́sì tán.

0: ya simba o. Olorun ma je mu ibare. Olorun ayo baba lola. Ibare o. Go go go go go. Ego eleyi gbogbo eniyan. Eyin ayan fe. Eyin ara mi ninu Oluwa. Edide. Baba mama. Edide. Ewa gbohun Oluwa. Asiko ti to. Lati gbadua. Bi okunkun ba gba. Awa naa ni gba fun. Oyinran okunkun bori imole ri. Si awon okunkun ba fojojumo dana. Awa naa ma fojojumo wa. Nitori wipe. Adua n gba lase n gba. Adua n gba lase n gba. Ani samido. Alogun ta damo. Si o deli aye ba. Ogun ye gbina de. Ogun ye gbina. Ogbina. Ogbina. Eyin kan kigbe. E so pe. Daddy. Kilode. Adua ye po. Allah ni gba ni. Adua ni opa kristiani. Lati bo lorun ni. Allah dua lo gari re. Awon ogun kan wa. Ti ran o le kapa. Mo gbo won Oluwa Jehovah. So le kigbe tele mi. Ogun ta o damo mi. Ti ran ati aso tele o kapa. Jade pelu ina. Ogun t'Olorun o da mo mi.
1: Ogun t'Olorun o da mo mi.
0: Ti ran ati aso tele o kapa. Jade. Bo ti deli aye lo bare ninu e eni kan gbo mi ba si aye re lo dede tale o jiji lo duo aye re da tale aye re ngo ke tale o jiji lo jabo ani mi o ni gbase e ma ke ogun ti olorun o da mo mi
1: ogun ti olorun o da mo mi
0: o ka soro dada
1: ogun ti olorun o da mo mi
0: ogun ti olorun o da mo mi
1: ogun ti olorun o da mo mi
0: ko di ogun abalaye fun mi
1: ko di ogun abalaye fun mi
0: jojo oyoyoyoyo
1: ogun ti olorun o da mo mi ogun ti olorun o da mo mi
0: E ma ke ogun ti Olorun o seda mo mi
1: ogun ti Olorun o seda mo mi
0: ko di ogun abalaye fun mi
1: ko di ogun abalaye fun mi
0: ko di aseti abalaye fun mi
1: ko di aseti abalaye fun mi
0: ko di idamu abalaye fun mi
1: ko di idamu abalaye fun mi
0: jade tinu tinu
1: jade tinu tinu
0: jade jade jade jade
1: jade jade jade
0: oyo yo yo
1: ogun Jesu e mi mo ogun ti Olorun o da mo mi
0: Ẹ yé deru alẹ́ kẹ́bi àjà. Gbogbo yẹn múra tán.
1: Ó yẹsà.
0: Sọ́ọ̀rì ni.
1: Ẹ ṣe o.
0: Ẹ ti ń jọra yín. Sọ́ọ̀rì ni. Bàbá. Ẹ mà ti ń jọra. Ẹnì kan ní ta ni. Ìwọ àti dádì ẹ ni. Ìwọ àti bàbá ẹ. Ìwọ àti màmá ẹ. Ìwọ àti mọ́mì ẹ. Ẹ mà ti ń jọra. Ẹ ti ń jọ ìyá bàbá yín. Ìyá bàbá yín tó kú. Àwọn tó ti kú ní ẹyin. Ẹ ti ń jọ wọn. Ẹ ti ń fogun jọ wọn. Ó mà ń jọra Ọlọ́run, ó mà ń jọra. Ó mà ń jọra bàbá mọ́mà jọ jọra. Ògùn tí mo jogún nílé bàbá mi. Ó mà ń jọra bàbá mọ́mà jọ jọra. Ẹ̀sà. Ó mà ti ń fogun jọ wọn. Ezekiel 6:44. Ó ní olúkúlùkù ti ń pọ̀ òwe. Ní òpó òwe yìí sí ọpẹ́. Bí ìyá ti rí. Bẹ́ẹ̀ lọmọ rẹ̀ ti rí. Ó ti jọ̀yẹ́ ẹ̀. Togun togun. Kí ló fà á? Inú ẹ̀jẹ̀ ni. Olúwa wí pé ẹ bá ogun inú ẹ̀jẹ̀ wí o. Ẹ máa ké. Ẹyin ogun ẹ̀jẹ̀. Ẹ fàyè mi lẹ̀.
2: Ẹyin ogun ẹ̀jẹ̀ fàyè mi lẹ̀.
0: Nínú gbogbo ogun tó ṣòro sẹ́. Ogun ẹ̀jẹ̀ ni o. Nínú gbogbo ogun tó ṣòro. Láti ṣe. Tí ìdèdè tí ìtètè ṣe. Ológun ẹ̀jẹ̀. Ẹ máa ké. Ogun ẹ̀jẹ̀.
1: Ogun ẹ̀jẹ̀.
0: Gbọ̀rọ̀ olúwa. Agbélébú tó tẹ̀jẹ̀.
1: Agbélébú tó tẹ̀jẹ̀.
0: Ẹ gbé mi nínú ayé mi.
1: Ẹ gbé mi nínú ayé mi.
0: Oyè oyè oyè.
1: Lórúkọ Jésù.
2: Ẹ̀mí mọ́. Ogun ẹ̀jẹ̀. Gbọ̀rọ̀ olúwa. Agbélébú tó tẹ̀jẹ̀. Ó lá gbé mi láyé mi.
0: Àdúrà yìí sọ máa lè yé mọ́ mi. Sọ máa yé. Àdúrà yẹn lele
1: yìí.
0: Ogun kò ogun aláìmọ́ lè jà. Ogun kò gbúdọ̀ mọ́ jà.
2: Ogun àìmọ́ jà.
0: Ogun àìmọ́ jà. Wípé dandan ni kò jà. Ogun ó gbúdọ̀ jà ni. Ẹjọ́ ẹgbẹ́ o. Ìtí mo rí ìlágbára o. Ẹ gbàdúrà yẹn o. Ogun ó gbúdọ̀ jà.
1: Ogun ó gbúdọ̀ jà.
0: Ẹjọ́ ẹ sọ̀rọ̀ dáadáa.
1: Ogun ó gbúdọ̀ jà o.
0: Ẹ kígbe sọ pé bó ṣe já bàbá rẹ̀.
1: Bó ṣe já bàbá rẹ̀.
0: Dandan ni kò ń lè jà.
1: Dandan ni kò ń lè jà.
0: Ẹ kígbe sọ pé gbòòrò olúwa.
1: Gbòòrò olúwa.
0: Ẹ bàjẹ́ láyé tèmi.
1: Ẹ bàjẹ́ láyé tèmi.
0: Ogun dandan ni kò jà.
1: Ogun dandan ni kò jà.
0: Ẹ jọ ẹ kígbe dada.
1: Ogun dandan ni kò jà.
0: Kígbe sọ pé ẹ bàjẹ́ lára mi.
1: Ẹ bàjẹ́ lára mi.
0: Ogun dandan ni kò jà.
1: Ogun dandan ni kò jà.
0: Kígbe sọ pé mi ò jà.
1: Mi ò jà.
0: Alẹ́ mi ò jà.
1: Mi ò jà o.
0: Ẹ fàyè mi lẹ̀.
1: Ẹ fàyè mi lẹ̀.
0: Bàbá mi ló jagun.
1: Bàbá mi ló jagun.
0: Èmi ò jà.
1: Èmi ò jà.
0: Kò gbúdọ̀ jà mí.
1: Kò gbúdọ̀ jà mí o.
0: Ogun ó gbúdọ̀ jà.
1: Ogun ó gbúdọ̀ jà.
0: Kò gbúdọ̀ jà mí o.
1: Gbúdọ̀ jà mí. Kábíyèsí o. Kábíyèsí o.
2: Ẹ̀mí mímọ́ o.
0: Ogun bó ti mọ ṣe wọn lágbolé wọn rè. Ogun ikú tó mọ kú lágbolé wọn rè. Ogun bó ti mọ rí lágbolé wọn rè. Ogun wọn kì lọ́jọ́ ayẹyẹ lágbolé wọn rè. Sọ lè sọ̀rọ̀. Ẹ kígbe tẹ̀lé mi. Sọ pé kò gbúdọ̀ jà mí o.
1: Gbúdọ̀ jà mí o.
0: Ogun àìgbọ́dọ̀ má jà.
1: Ogun àìgbọ́dọ̀ má jà.
0: Nílé bàbá mi.
1: Nílé bàbá mi o.
0: Jáde.
1: Jáde.
0: Oyè oyè oyè oyè.
1: Orúkọ Jésù.
2: Ẹ̀mí mímọ́. Ogun àìgbọ́dọ̀ má jà. Nílé bàbá mi o.
1: Ogun àìgbọ́dọ̀ má jà.
2: Nílé ìyá mi o.
1: Nílé ìyá
2: mi o. Kí ló ṣe láyé mi o. Èmi ò jà o. Oya jáde o. Jáde o. Jáde o. Láyé mi. Jáde o. Oya o. Jáde o. Láyé mi. Oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya
0: Government feed. Wòlíì ń bọ̀.
3: Lábẹ́ ìṣoṣo.
0: Ní ọjọ́ kẹjọ.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ kẹjọ.
3: Ọjọ́ kẹjọ.
0: Which is on Wednesday.
3: Wednesday.
0: Ọjọ́ kẹjọ.
3: Ọjọ́ kẹjọ ni o.
0: Oṣù tá a wọ̀ yìí.
3: Ó yẹ sà.
0: Wòlíì ń bọ̀.
3: Hallelujah.
0: Ní ọ̀rẹ́.
3: Bẹ́ẹ̀ni o.
0: Government feed.
3: Gbogbo ọ̀rẹ́.
0: Gbogbo ọ̀rẹ́.
3: Òkìtì púpá.
0: Ẹjẹ́ àpàdé.
3: Ilẹ̀ olùjì.
0: Lago méje àárọ̀.
3: Ẹ máa bọ̀ lago méje àárọ̀ ni.
0: Lago méje àárọ̀.
3: Méje àárọ̀.
0: Government feed.
3: Government feed.
0: Ibo ló máa wà.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n pàdé wòlíì rẹ̀.
3: Ẹjẹ́ máa bọ̀.
0: Lago méje àárọ̀. Lọ́jọ́ Wednesday.
3: Ó yẹ sà.
0: Ojú àánú. Ọ̀rẹ́.
3: Ọ̀rẹ́.
0: Government feed.
3: Ìdè kó máa bọ̀.
0: Ọ̀lù yẹn gẹ́gẹ́ la fẹ́ lò.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Government feed. Ọ̀lù yẹn la fẹ́ lò.
4: Tapale mana sa yi. Rano seduja ha. Ẹ̀kọ́ adaba náà mọ̀ sí. Zẹ́wù jana tarubata. Zẹ ẹ̀kẹ́dẹ́ náà mà ló ta. Ìyá náà máa sẹ̀dá. Sẹ̀hú bìlíjà. Sẹ̀hú bìlíjà. Sẹ̀hú bìlíjà. Wùdàrà káyé ni màá náà sẹ̀. Ọba àwọn ọba o. Gbogbo rẹ ni.
5: Fire glory.
4: Kì í ṣe fún ògo mi o. Tẹ̀lé ibà rà sáyé. Ọlọ́run àwọn ẹni mímọ́ o. Ọlọ́run tí mo ṣe ìwọ ni. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì. Èdìdí ni eléyìí o. Mo gbé ènìyàn níyà tó kú. Sẹ́lá Amalẹ̀ kóòtì. Òkúta ìpínyà látọ̀run dà. Ọlọ́run. Ọlọ́run. Bí o bá lè ṣe é. Gbogbo ayé a máa sìn ọ́. Bí o bá lè.

0: Yorùbá mú wá sókè.
1: Ọjọ́ ìbí wòlíì.
2: Abiyesu.
1: 1,300.
2: 1,300.
1: Mú ọmọ sọ fún ẹ.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Ẹlòmíì dúró di ọjọ́ bẹ́ẹ̀ de.
2: Yóò
1: sọ. Kó tó sẹ́ndì ẹ.
2: Abiyesu.
1: Adániwáyé dẹ̀ wípé.
2: Yẹ́sà.
1: Kó tètè ṣe tiẹ̀.
2: Tètè lọ ṣe tiẹ̀.
1: Kí má jẹ̀mú yẹn.
2: Yóò sọ.
1: Kó lè sọ̀rọ̀ fún ẹ.
2: Ayérayé o.
1: Èmi ti wà nínú má jẹ̀mú.
2: Yẹ́sà.
1: Láti on the one.
2: Kábíyèsí.
1: Títí di on the 30.
2: Láti ọjọ́ àkọ́kọ́.
1: Hello.
2: Ó yẹ̀sà.
1: Ni mo ti wà nínú àwẹ̀.
2: Kábíyèsí o.
1: Àti àdúrà.
2: Yóò sọ.
1: Fún 13 days.
2: Yóò sọ.
1: Èdìdí fẹ́ pàdé èdìdí.
2: Adániwáyé o.
1: Àṣẹ fẹ́ wọnú àṣẹ.
2: Ayérayé o.
1: 13 good days.
2: 13 good days.
1: Hey.
2: Kábíyèsí o.
1: Àwọn orúkọ kan wà tí mo ti ń kọ jáde.
2: Yóò sọ.
1: Lára àwọn tó ń sẹ́ndì ọrẹ
2: yẹn. Ó yẹ̀sà.
1: Nínú yàrá májẹ̀mú tí mo wà. Ni mo ti ń gbàdúrà fún wọn.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Mọ̀mọ́.
2: Yẹ̀sà.
1: Ṣé tiẹ̀.
2: Ó jẹ́ lọ ṣé o.
1: Jẹ́ n korúkọ ẹ jáde.
2: Yóò sọ.
1: Inú yàrá agbára tí mo wà.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Hello.
2: Àìsà.
1: Mo ní láti pe ìránṣẹ́kùnrin ìwọlé ni.
2: Kábíyèsí o.
1: Ká lè jọ record.
2: Yóò sọ.
1: Nínú yàrá májẹ̀mú yìí.
2: Adániwáyé o.
1: Hello.
2: Àìsà.
1: Èmi àti Ọlọ́run.
2: Ó yẹ̀sà.
1: Lájọ wà nínú májẹ̀mú yẹn.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Fún 13 good days.
2: Yóò sọ.
1: 13 good days.
2: 13 good days.
1: Ó máa lágbára.
2: Alágbára o.
1: Ìbọn ni wọ́n wà.
2: Yóò sọ.
1: Sẹ́ndì májẹ̀mú yẹn.
2: Ó jẹ́ lọ ṣé o.
1: 1,000.
2: Yẹ̀sà.
1: 300.
2: 1,300.
1: Gbogbo etí tó gbọ́.
2: Gbogbo èèyàn tó gbọ́.
1: Ní àgbáyé.
2: Ibi tó bá ti ń gbọ́.
1: GTV.
2: Ẹ o.
1: 05.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: 25.
2: 25.
1: 28.
2: 28.
1: 75.
2: 75.
1: 18.
2: 18.
1: GTV.
2: GTV.
1: 05.
2: 05.
1: 25.
2: 25.
1: 28.
2: 28.
1: 75.
2: 75.
1: 18.
2: 18.
3: Tó o bá ti ṣe. Sẹ́ndì orúkọ ẹ o. A máa mẹ́sù ọ̀ pé a ní àwọn orúkọ yẹn. Àwọn orúkọ tó bá ti wọlé. A máa ma dá orúkọ yẹn. Ní ọjọ́ bẹ́tidé. Yóò sì dára fún ẹ.
4: Nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ sí.
5: Nọ́mbà yìí sẹ́ndì 2.
4: O ti ní lọ́wọ́.
5: Àbí tọ́lẹ̀ di.
4: Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà yẹn.
5: Takọ láti nọ́mbà.
4: 0801 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0
3: 0990 31 43 43. Ẹ bọjọ́ ìbí wòlíì.
5: Ọfẹ́
3: ọfẹ́ bá ti rú tiẹ̀.
5: Ẹ
3: kọrúkọ yìí.
5: Atene.
3: Ẹ sẹ́ndi ẹ̀sìn mẹ́sẹ̀.
5: Sẹ́ndi ẹ̀sìn SMS.
3: Ẹ̀yin ará Ìlọrin.
0: Ìlọrin Àfọ̀njá.
3: Ìlọrin.
0: Ìlọrin.
3: Nítorí ìdí kan.
0: Tàbí ẹ̀sìn o.
3: Tàbí omi.
0: Ó yẹ sà.
3: Ìpàdé.
0: Ẹ o.
3: Tí a fẹ́ ṣe.
0: Adániwájú.
3: Ní ọjọ́ kẹjọ.
0: Ó yẹ sà.
3: Kò ní le wáyé mọ́.
0: Tàbí ẹ̀sìn Ọlọ́run.
3: A ti sun síwájú.
0: Ó yẹ sà.
3: A máa sọ déètì.
0: Ẹ o.
3: Tá a máa ṣe fún yín.
0: Ẹ máa gbọ́ déètì o.
3: On the 8th.
0: Bẹ́ẹ̀ni sà.
3: 9th yẹn.
0: Ẹ o.
3: A ti cancel it.
0: Tàbí ẹ̀sìn o.
3: A sun síwájú.
0: Fún ìdí pàtàkì
3: ni o.
0: Fún ìdí
3: pàtàkì.
0: Tàbí
3: ẹ̀sìn
0: Ọlọ́run.
3: 13.
0: And 13.
3: A máa wá celebrate.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Birthday.
0: Ẹ o.
3: Ní Ìlọrin náà.
0: Ìlọrin.
3: A máa wá ṣe.
0: Kábíyèsí o.
3: Ní Sangwata náà.
0: Oh yes sir.
3: 11.
0: Ẹ o.
3: 12. 13.
0: And 13.
3: Má jẹ̀mú ni o.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Ní Sangwata.
0: Sangwata.
3: Kò ní sí Sunday service.
0: Rárá o.
3: Ní on the 12.
0: On the 12.
3: Ní Sango.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ̀yin tẹ fẹ́ wá sí birthday.
0: Oh yes sir.
3: Ní Sangwata.
0: Ẹ o.
3: Láti Sango.
0: Kábíyèsí o.
3: Tẹ fẹ́ wá sí birthday.
0: Ẹ o.
3: Ní ilé sà.
0: Ẹ gbọ́ o.
3: Ẹ mo ti sọ fún yín.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ lọ arrange owó mọ́tò yín.
0: Ẹ o.
3: Bó jẹ 20,000.
0: Ẹ máa bọ̀.
3: Lọ mu dání.
0: Yóò
3: sùn. 20,000.
0: Owó ọkọ rẹ ni o.
3: Owó ọkọ rẹ.
0: Bẹ́ẹ̀ni o.
3: Go come.
0: Yes sir.
3: Kàn mu dání.
0: Ẹ o.
3: Ẹ.
0: Kábíyèsí o.
3: Èmi náà gba mọ́tò bíi mẹ́ta.
0: Adániwá yóò ṣe o.
3: Ẹ̀yin náà sanwó mọ́tò bíi mẹ́ta.
0: Adániwá yóò ṣe o.
3: So mo fẹ́ kí ẹ̀yin ará Sango.
0: Oh yes sir.
3: Ẹ jẹ orí ọ̀fẹ́ yìí gan.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Ẹ̀yin ará Ìlọrin.
0: Ìlọrin.
3: Ẹ̀yin náà.
0: Ẹ máa múra o.
3: Ẹ wọ mọ́tò.
0: Ẹ máa bọ̀.
3: Ẹ máa bọ̀.
0: Oh yes sir.
3: Arrangement ti Ìlọrin yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Kò sáǹdì rárá.
0: Ẹ o.
3: So ẹ̀yin ará Ìlọrin.
0: Ìlọrin o.
3: Ẹ wọ mọ́tò.
0: Ayín ọ̀fà.
3: Ẹ máa bọ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ayín ọ̀fà.
0: Ẹ o.
3: Ẹ wọ mọ́tò.
0: Ẹ máa bọ̀.
3: Ẹ máa bọ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ̀yin ará ọ̀rẹ́.
0: Ọ̀rẹ́.
3: Ọ̀rẹ́.
0: Ọ̀rẹ́.
3: Ọ̀rẹ́.
0: Ọ̀rẹ́.
3: Ọ̀rẹ́.
0: Ọ̀rẹ́.
3: Ní government feed.
0: Government feed.
3: Government feed.
0: Government feed.
3: Government feed.
0: Government feed.
3: Wòlíì ń bọ̀.
0: Kábíyèsí o ṣe o.
3: Ní ọjọ́ kẹjọ.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ọjọ́ kẹjọ.
0: Ọjọ́ kẹjọ.
3: Which is on Wednesday.
0: Wednesday.
3: Ọjọ́ kẹjọ.
0: Ọjọ́ kẹjọ ni o.
3: Oṣù tá a wà yìí.
0: Oh yes sir.
3: Wòlíì ń bọ̀.
0: Hallelujah.
3: Ní ọ̀rẹ́.
0: Bẹ́ẹ̀ni o.
3: Government feed.
0: Gbogbo ọ̀rẹ́.
3: Gbogbo ọ̀rẹ́.
0: Òkìtì pupa.
3: Ẹ̀jẹ̀ pàdé.
0: Ilẹ̀ olùjì.
3: Lago méje àárọ̀.
0: Ẹ máa bọ̀ lago méje àárọ̀ ni.
3: Lago méje àárọ̀.
0: Méje àárọ̀.
6: government field.
0: Government field.
6: Ibodoma wa.
0: Wọ́n
6: pàdé wòlíì rẹ̀.
0: Jẹ́ bá bọ̀.
6: Lago méjì àárọ̀.
0: Bíyẹ̀sì ọlọ́run.
6: Lọ́jọ́ Wednesday.
0: Oh yes.
6: Ọjọ́ àánú.
0: Ọrẹ.
6: Ọrẹ. Government field.
0: Ilé kó má bọ̀.
6: Bọ́ọ̀lù yẹn gẹ́gẹ́ la fẹ́ lò.
0: Bẹ́ẹ̀ni sọ.
6: Government field.
0: Bọ́ọ̀lù
6: yẹn la fẹ́ lò.
0: Bọ́ọ̀lù yẹn ni o.
6: God bless you all.
7: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
8: Yóò dára fún ọ.
9: Ìwọ́n gẹ́gẹ́.

0: àwọn àgbà.
1: Affliction of the wicked.
0: Lára orí mi.
1: In my head.
0: Máa jábọ́lẹ̀.
1: Be destroyed.
0: Oh Lord, to lose.
1: You go to the left and right.
0: Àfíṣe àwọn àgbà.
1: The affliction of the wicked.
0: Lára àyànmọ́ mi.
1: On my head.
0: Máa jábọ́.
1: Be destroyed.
0: Jábọ́.
1: Oyo yo.
0: Ìkábádábọ̀.
1: Àfíṣe àwọn àgbà. Lára orí mi. O yẹ jábọ́.
0: Sọ̀rọ̀.
1: Sọ̀rọ̀.
0: Oyo yo yo yo.
1: Jábọ́lẹ̀.
0: Oyo yo yo yo.
1: Jábọ́lẹ̀.
0: Jésù lọ́wọ́. Olúwarán angẹ́lì lọ sí gbogbo ayé.
1: O lọ send an angel to the whole world.
0: Gbogbo àwọn ìkà tó kó ayé mi lọ́wọ́.
1: Every wicked one that hold my life.
0: Sọ́nà máa bàjẹ́ dandan.
1: That said they must destroy it.
0: Ẹ̀sìn àwọn lọ́fà ikú.
1: Father shoot them out of
0: there. Ẹni fẹ́ ba iye ọmọ mi jẹ.
1: Ẹni fẹ́ hold on to some experience.
0: Ẹni fẹ́ bà mí níṣẹ́ jẹ.
1: Hold on to some my job.
0: Ẹ̀yin ogún ẹrú o.
1: Ẹ̀bùnì o.
0: Ẹ̀sìn àwọn lọ́fà
1: ikú.
0: Ẹsọ̀.
1: Ẹ̀sọ̀.
0: Jésù Olúwa.
1: Amen.
0: Ẹ bá gbàdúrà.
1: Please pray.
0: Etí àwọn ìkàṣe sí mi lára.
1: What you wicked have done to me?
0: Tó dá ògodú ọ.
1: That stagnant my glory.
0: Tó dá àyànmọ́ dúró.
1: That stop my destiny.
0: Ẹja Jésù.
1: Ẹ blood of Jesus.
0: Máa bàjẹ́.
1: Destroy it.
0: Máa bàjẹ́.
1: Destroy.
0: Oyoyoyo. Otí àwọn ìkàṣe.
1: Otí àwọn ìkàṣe sí mi lára. Tó dá ògodú dúró.
0: Tó dá ògodú
1: dúró.
0: Tó dá àyànmọ́ dúró.
1: Bàbá jẹ. Bàbá jẹ.